Ẹ̀ka sàn ọ́n, ẹ sì ku iṣẹ́ látàárọ̀. Ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ West Radio 89.3 FM. Orúkọ mi ni Sunday Afọlábí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti kó àwọn ìṣí ọmọ Nàìjíríà tó gbẹ̀yìn padà láti ilẹ̀ South Africa látàrí ìdojú ìjàkọ àwọn ọmọ àtọ̀húnrìn wa tó ń wáyé níbẹ̀. Àwọn ìṣí tó gbẹ̀yìn ni wọ́n balẹ̀ sí pápápọ̀ òfurufú Murtala Muhammed ti ìlú Èkó ní dédé aago 11:00 òní, tí àpapọ̀ àwọn tó balẹ̀ sí pápápọ̀ òfurufú sì jẹ́ 308. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ni wọ́n ti buwọ́ lu owó kan tó tó 1,250,000 fún mọ̀lẹ́bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí márùn-ún tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń gbìyànjú láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n wà lákàtà àwọn ajínigbé fún odidi ọjọ́ 64 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpinnu yìí wáyé lẹ́yìn àbá tí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio gbé kalẹ̀ níwájú ilé tí gbogbo àwọn aṣòfin sì fọwọ́ sí àbá náà, tí ọ̀kọ̀ọ̀kan àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn ó sì máa tẹ́wọ́ gba 10,000,000 naira. Àjọ elétò ìdìbò Nàìjíríà INEC ti sọ yanya pé àwọn olùdíje ti igun Senator David Mark ni àwọn olùdíje tí àwọn mọ̀ tí wọ́n sì ti forúkọ wọn sílẹ̀ fún ipò 384 ṣáájú ètò ìdìbò ọdún 2027. Kọmíṣánná àpapọ̀ INEC Mohammed Haruna sọ pé àjọ elétò ìdìbò ti fún igun ti David Mark nínú ẹgbẹ́ ADC láṣẹ láti fi orúkọ àwọn olùdíje rẹ̀ sílẹ̀, tí èyí lẹ́yìn ìdájọ́ tí ilé ẹjọ́ tó ga jùlọ ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ pé adarí tó bá òfin mu ni David Mark, wípé igun kejì kò dúró pẹ̀lú ìlànà òfin. Ilé ẹjọ́ gíga àpapọ̀ tó ń jòkó nílùú Àbújá ló ti pàṣẹ lónìí wípé kí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn dúkìá kan tó tó 48 tí wọ́n sọ pé ó ṣeéṣe kó jẹ́ ti agbẹjọ́rò Abubakar Malami tí ṣe mínísítà tẹ́lẹ̀rí fún ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí tó ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu. Gẹ́gẹ́ bí ìdájọ́ tí adájọ́ Joyce Abdulmalik gbé kalẹ̀, ó ní dúkìá tá a bá fi ìwà ọ̀daràn tàbí lílo owó ìlú ní pónpó kójọ yóò di ohun tí ìjọba àpapọ̀ ń gbẹ́sẹ̀ lé. Nílẹ̀ olómìnira Congo kò dín ní 2,000 ènìyàn ni àkọsílẹ̀ ti fi hàn pé wọ́n ti lùgbàdì àrùn ẹ̀bólà, tí àwọn ènìyàn tó dín díẹ̀ ní 4,000 sì ti gbẹ̀mímì látàrí àrùn yìí. Àjọ elétò ìlera àgbáyé ló ṣe kìlọ̀ wípé ìbújáde àrùn ẹ̀bólà yìí lè fò fẹ̀rẹ̀ di ìlọ́po méjì tàbí ìlọ́po mẹ́rin sí èyí tí orílẹ̀-èdè ilẹ̀ olómìnira Congo ń kojú lọ́wọ́. Wọ́n pé àrùn ẹ̀bólà yìí ló ti tàn ká ìpínlẹ̀ 5 lórílẹ̀-èdè yìí tó wà ní àárín gbùngbùn ilẹ̀ Áfíríkà. Ìròyìn lérèfé kò ní jù báyìí lọ. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Sunday Afọlábí lórúkọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.

Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ti bọwọ́ lowó mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà tó jẹ́ owó ẹ̀bùnfẹ́ fáwọn mọ̀lẹ́bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà márùn-ún. Eléyìí ti ń pàdánù ẹ̀mí wọn lásìkò ètò ìdóòlà àwọn tí a pe wọn ní ajígbé ìyún akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 84 ní agbègbè lákàtà àwọn ajínigbé wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ò ní pé wọ́n fẹnu ọ̀rọ̀ tukò lásìkò tí ń dábàá látọwọ́ ẹni tí ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin lẹ̀yẹ. Aṣòfin Godwill Akpabio lásìkò ìjókòó lé lónìí àwọn aṣòfin náà lọ́n sì fi ẹnu ọ̀rọ̀ kò láti bọwọ́ lo ìyọ̀ǹda owó náà pẹ̀lú bí àwọn mọ̀lẹ́bí àwọn olóògbé náà yóò ṣe láǹfààní láti tẹ́wọ́ gba owó mílíọ̀nù 10 náírà lẹ́nìkọ̀ọ̀kan. Aṣòfin Akpabio òun ló ṣe ìdámọ̀ àwọn tọ́rọ̀ náà kàn nílé ìta tiri elétò ààbò ìyẹn Lieutenant F.A. Isaac tó jẹ́ ti ọmọ ilé-iṣẹ́ ogun orílẹ̀-èdè Nàìjíríà torí ilẹ̀ àti ọmọ ilé-iṣẹ́ ogun Musa ìyẹn Silas tó jẹ́ ti àwọn ọmọ ilé-iṣẹ́ ogun ìyẹn tó ń bẹ ní ẹkùn kọkànlé ní 80 tó fi mọ́ Sergeant Abena John Jerome láti ilé-iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí. Bákan náà ni a pe wọn tún kéde orúkọ àwọn olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n jáde tí wọ́n gbẹ̀mímì níbi ìkọlù náà ìyẹn Diakoni John Ọlálẹ́yẹ àti olùkọ́ Michael Oyedokun. Aṣòfin Akpabio òun ló wá ṣàlàyé tó sì pàṣẹ fáwọn adarí ilé láti ṣètò àwọn ìwé sọ̀wédowó fáwọn mọ̀lẹ́bí náà lórúkọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ránṣẹ́ kú oríire sí ìjọba àti àwọn èèyàn rere ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìdóòlà àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí a pé àwọn agbésùnmọ̀mí jígbé ní agbègbè ìjọba ìbílẹ̀ oríire. Eléyìí tán sì tún ṣe ìfìdímúlẹ̀ àtìlẹyìn wọn fún gómìnà Ṣèyí Mákindé lórí ìpè rẹ̀ láti mú kí àwọn èèkàn láti òkè ìta kí wọ́n tán wọ́n wá di ohun tó ní ṣe pẹ̀lú àwọn ohun tó sopọ̀ mọ́ ìjínigbé àti ìṣẹ̀lẹ̀ ohun tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé-ìgbìmọ̀ aṣòfin ò ní pé wọ́n sọ̀rọ̀ nínú àtẹ̀jáde oníròyìn eléyìí tí ó wá látọwọ́ ọ́fíìsì abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Right Honourable Adébọ̀ Ogundoyin níbi tí wọ́n ti sọ̀rọ̀ tán sì jẹ́ kó di mímọ̀ wípé ìtanáwádé láti ọwọ́ àwọn ilẹ̀ eléyìí tó làmìlàkà òun ni ó láǹfààní àti ṣe ìfìdímúlẹ̀ gbogbo àwọn nǹkan tó sopọ̀ mọ́ ìjínigbé náà èyí tí ó sì mú kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó lè láǹfààní àti ṣe ìrànwọ́ tó tọ́ àti lè tó yẹ àti láti bọ́ fún ìdóòlà àti ìdènà fún ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láwọn ilé ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde oníròyìn náà ló sọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìkànnínú àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí eléyìí tí wọ́n ní wọ́n dá gómìnà lọ́wọ́ kọ̀ lórí ìgbésẹ̀ àti pè fún ìwádìí náà láti òkè ìta. Gẹ́gẹ́ bí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe sọ wọ́n ní pé gómìnà Mákindé ó ní wọn kò gbọdọ̀ ṣètúmọ̀ ṣùgbọ́n kí wọ́n rí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti rawọ́ ẹ̀bẹ̀ fún àkóyawọ́ àti àwọn nǹkan eléyìí tí ó mú kí àjọṣepọ̀ wà fún àtìyànjú gbogbo irú ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ìjínigbé láwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tún jẹ́ kó di mímọ̀ pé gómìnà ìpínlẹ̀ yìí òun ná pé wọ́n ti ń tẹnumọ́ ètò bí wọ́n ti ṣe ń kọrin re kí ààrẹ Bọ́lá Tinubu ilé-iṣẹ́ ọmọlógún ilẹ̀ yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo eléyìí tí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti ṣe ìgbésẹ̀ ìdóòlà àwọn ọmọ tó wà lákàtà wọn yìí. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìdókòwò ọ̀gbìn lágbègbè Niger Delta ilé tó ń lọ bí $1,500,000 èyí tó ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì láti mú iṣẹ́ àgbẹ̀ padà sí ipò tó yẹ nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti láti ró ètò ìpèsè oúnjẹ lórílẹ̀-èdè yìí lágbára sí. Shettima ṣàlàyé pé owó náà èyí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ níbi àpèjọ ìdàgbàsókè àti ìdókòwò ọ̀gbìn lágbègbè Niger Delta nílùú Abuja ó ni yóò fa àwọn olùdókòwò wá sí gbogbo ẹ̀ka iṣẹ́ àgbẹ̀ nígbàtí yóò sì yí agbègbè Niger Delta padà di ọ̀kan lára àwọn ibi pàtàkì fún ìpèsè oúnjẹ lórílẹ̀-èdè yìí láìka bí agbègbè náà ṣe ti gbára lé epo rọ̀bì fún ọ̀pọ̀ ọdún. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ ìyún lórí ọ̀rọ̀ ìròyìn ní ọ́fíìsì igbákejì ààrẹ Stanley Okocha tó fi síta Shettima ṣàlàyé pé ṣáájú ìṣàwárí epo rọ̀bì iṣẹ́ àgbẹ̀ yìí òun ni ó jẹ́ ìpìlẹ̀ ìlọsíwájú àti ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ṣàlàyé pé owó ìdókòwò tuntun náà ni ó wà gẹ́gẹ́ bí ètò ìdókòwò eléyìí tí ó lè mú èrè wá tí yóò sì ṣàbójútó àwọn ẹ̀ka bí nǹkan ọ̀sìn inú omi epo pupa ẹ̀gẹ́ kókò ìrẹsì iṣẹ́ àwọn tuntun ọgbà ṣe
ohun àmúṣọrọ̀ inú òkun àti ìtọ́jú ẹran ọ̀sìn.

Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fọwọ́ sí owó tó lé ní bílíọ̀nù mẹ́ta náírà láti ṣàtìlẹ́yìn fún àwọn aránṣọ nípasẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ lórílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ náà ló jẹ́ ara ìsapá ìjọba láti fún ẹ̀ka láti dá iṣẹ́ sílẹ̀ lẹ́ka ọ̀hún, kí ó sì mú kí àwọn oníṣẹ́ ọwọ́ ilẹ̀ Nàìjíríà lè díje pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn káàkiri orílẹ̀-èdè àgbáyé. Olùdarí gbogbogbò àti alákòóso ilé ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ náà, Afeez Ogun, sọ̀rọ̀ yìí lónìí nílùú Àbújá lásìkò àyẹ̀wò àwọn tó ń fẹ́ láti kópa nínú ètò náà fún ọdún 2026. Afeez ṣàlàyé pé àyẹ̀wò náà wá láti rí dájú pé àwọn oníṣẹ́ ọwọ́ tòótọ́ nìkan ni wọ́n jẹ àǹfààní ètò náà, tó sì fi kún pé àwọn tó bá ṣàṣeyọrí ni yóò jẹ́ ẹni tí wọ́n máa pèsè sílẹ̀ fún àǹfààní iṣẹ́ ní òkè òkun, tàbí tí wọ́n máa so wọ́n mọ́ àwọn agbanisíṣẹ́ tààràtàrà, tàbí tí wọ́n máa forúkọ sílẹ̀ sínú ètò ìtọ́nisọ́nà fún ìdásílẹ̀ òwò. Olórí àjọ ITF náà tún ṣàlàyé pé ètò náà ń jẹ́ kí wọ́n lè ṣàyẹ̀wò ìmọ̀ iṣẹ́, ìfaradà àti ìmúrasílẹ̀ àwọn olùbéèrè fún ẹ̀kọ́ náà, tó sì fi kún pé àyẹ̀wò tó ń lọ lọ́wọ́ yìí ní ìpele àkọ́kọ́ nínú ètò tọdún 2026 pẹ̀lú ìrètí pé nǹkan bí 100,000 àwọn oníṣẹ́ ọwọ́ ni yóò jẹ àǹfààní rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó ń jókòó nílùú Àbújá ti pàṣẹ ìpàdánù àwọn dúkìá eléyìí tó ń lọ bíi 48 tí wọ́n so pọ̀ mẹ́ni tó ti gbà kan rí jẹ́ agbẹjọ́rò àgbà àti mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè yìí, ọ̀gbẹ́ni Abubakar Malami, èyí tí a pe òun kojú ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú fífẹ̀yìnpọ̀n owó nínú àwọn ìgbẹ́jọ́ kọ̀ọ̀kan. Ilé ẹjọ́ nínú ìdájọ́ rẹ̀ lónìí látọwọ́ adájọ́ Joyce Abdul Malik, òní a pe wọn ni ó pàṣẹ kí wọ́n fi kọ́gbéṣẹ̀ lé àwọn dúkìá eléyìí tí a pe wọn ni ẹni tí wọ́n fẹ̀sùn kàn náà rà nípasẹ̀ àwọn owó tó rí láwọn ọ̀nà tí kò tọ́ àti èyí tí kò bójúmu, eléyìí tí a pe wọn ni ó sì gbọdọ̀ di dúkìá ìjọba láti àsìkò yìí lọ. Kó tó gbé ìdájọ́ kalẹ̀ lórí àwọn ìdájọ́ kọ̀ọ̀kan, adájọ́ náà òní a pe ó bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àti àwọn àbá lórí ohun tó ní ṣe pẹ̀lú ìgbékalẹ̀ eléyìí tó wá látọwọ́ ọ̀gbẹ́ni Malami, àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn iléeṣẹ́ kan, eléyìí tí wọ́n jẹ́ pé wọ́n ń sọ wípé àwọn náà ni àwọn dúkìá yìí, eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìpẹ̀jọ́ tí wọ́n pè òní pé kò ní ẹ̀rí kankan nínú. Adájọ́ Abdul Malik òun ló ṣe àgbékalẹ̀ rẹ̀ pé Malami, ẹni tó ti gbà kan rí jẹ́ mínísítà fẹ́tọ̀ ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láàrin ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2015 sí ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 lábẹ́ ààrẹ àná tó ti dolóògbé Muhammadu Buhari, òun ló kùnà láti sọ àwọn tó tó àtẹ́lẹ̀ ètò yẹ nípa dúkìá eléyìí tí a pín ló gbà lọ́nà tí kò bófin mu. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti parí gbogbo ètò láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù ni tó ń ṣẹlẹ̀ nílẹ̀ South Africa ń kọlù, pẹ̀lú bí àwọn tí a pe wọ́n gúnlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ṣe gbéra pẹ̀lú àwọn èèyàn tó lé díẹ̀ ní 300. Ọkọ̀ òfurufú náà ni a pe ó gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Timotala Mohammed tí ń bẹ nílùú Èkó, níbi tí a pe wọ́n ni àwọn tí wọ́n lọ rè é kó tí ìjọba àpapọ̀ kó tí wọ́n gbogbo ètò náà ló ti tẹnu bodò lásìkò yìí. Wọ́n ní pẹ̀lú àwọn tí wọ́n dé lásìkò yìí láti rí àkójọpọ̀ àwọn tó ń lọ bí 100,000 eléyìí tí a pe wọ́n láǹfààní àti kó kúrò lórílẹ̀-èdè South Africa. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè ẹni tí í ṣe Ambassador Bianca Odemegu Ojukwu, òun ló ṣàlàyé pé àṣeyọrí lórí kíkó àwọn èèyàn wọ̀nyí, òun ló ṣàfihàn ìfarajìn Ààrẹ Bọ́lá Tinubu fún ìdáàbòbò àti ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè yìí tí ń bẹ lókè ìta. Mínísítà náà ló kí àwọn tí wọ́n ṣẹ̀ dínà káàbọ̀, tó sì kọrinre kí àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ takuntakun pàápàá jùlọ nílẹ̀ South Africa tó fi mọ́ àwọn àjọ ètò ìjọba míì fún àjọṣepọ̀ tí wọ́n ṣe láti rí pé àwọn èèyàn yí padà, tí wọ́n sì ṣe ìgbésẹ̀ fún àtìlẹyìn láti mú kí ara àwọn èèyàn wọ̀nyí kó lè mọ́lé. Ètò ìgbésẹ̀ náà ni wọ́n pe ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkọlù eléyìí tí wọ́n pe ó wáyé láwọn apá ibìkọ̀ọ̀kan nílẹ̀ South Africa, èyí tó sì mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa pè fún àti padà sí orílẹ̀-èdè bàbá wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi ti fìdí ọ̀rọ̀ ìjínigbé múlẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní agbègbè Odò Ẹ̀kìnà, eléyìí tí wọ́n pe wọ́n ni ó tún ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ NECO àti àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin tí wọ́n pe wọ́n jókòó ṣe ìdánwò NECO níjọba ìbílẹ̀ Dèkínà ní ìpínlẹ̀ Kogi. Wọ́n pe ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lánàá bí ilé ẹ̀kọ́ náà bí wọ́n ṣe lọ rè é kọlù tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń ṣe ìdánwò yìí
nígbà tí wọn wà lásìkò ìdánwò náà nínú àtẹ̀jáde ìròyìn tó wá látọwọ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà asp salisu oyeza kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ kogi naziru kankarufi àti ẹni tí ṣe ọgá àgbà fún iléeṣẹ́ ọmọlógún ẹkùn kejìlá tí ń bẹ ní agbègbè náà ọgágun kasim sidi àti ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sórí ọ̀rọ̀ ètò ààbò sí gómìnà ní ìpínlẹ̀ náà ọgágun jerry ọmọdára tó ti jagun fẹ̀yìntì ọ̀nà ṣe àbẹ̀wò sí ibi tíṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀ láti mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan oyiza ṣàlàyé bí àwọn òṣèlú ètò ààbò ọ̀jìyàn iléeṣẹ́ ọlọ́pàá ti ń ṣe pẹ̀lú àwọn ọmọlógún àti ikọ̀ fìjìláńtẹ́ ní agbègbè náà òní ọ́ pé wọ́n ní ti bẹ̀rẹ̀ sí ní wọnú igbó láti rí pé wọ́n dóòlà àwọn èèyàn wọ̀nyí lẹ́yìn tí wọ́n pé wọ́n ní wọ́n ta wọ́n lólobó. àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. nínú ìròyìn ọ̀la tí wọ́n fọ yín pé ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí wọ́n ní àti bu ọwọ́ lowó mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà tí wọ́n ti yà sọ́tọ̀ fáwọn mọ̀lẹ́bí èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò ètò ìdóòlà àwọn tí wọ́n pín wọn ní ẹjí gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ eléyìí tí wọ́n lo odidi ọjọ́ 16 lákàtà àwọn ajínigbé. ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ti ránṣẹ́ ẹkú rere sí gómìnà sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn èèyàn rere ibẹ̀ lórí àṣeyọrí àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ eléyìí táwọn agbésùmọ̀mí jí gbé níjọba ìbílẹ̀ oríire nígbà tí wọ́n sì ń ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn wọn àti àtìlẹyìn fún gómìnà ṣèyí mákindé lórí ìpè rẹ̀ fún àwọn àjọ látilẹ̀ òkèrè láti wá ṣèwádìí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún. igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kashim shettima lónìí ṣíṣọ lójú ètò àwọn nǹkan ìdókòwò fún ètò ọrọ̀ àgbìn ní agbègbè niger delta ti ń lọ bí mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là ètò sì ṣe àkàwé ètò náà gẹ́gẹ́ bí àtimú ìdàgbàsókè àti àjíǹde bá ètò ọ̀gbìn ní àwọn agbègbè yìí eléyìí tí ó sì mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kó láǹfààní àti jí gìrì sí. bákan náà níjọba àpapọ̀ bọwọ́ lowó bílíọ̀nù 3.6 náírà láti ṣe ètò ìrànwọ́ fáwọn tó jẹ́ amúnidára lábẹ́ ètò ìkọ́ni kan eléyìí tí wọ́n ti yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti lè mú kí àwọn ẹ̀ka wọ̀nyí kí wọ́n lè ṣètò ìpèsè iṣẹ́ àti lè kópa àti ṣe ètò ìfigagbága láàrin àwọn akẹgbẹ́ wọn lórílẹ̀-èdè àgbáyé. bákan náà ni ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó ń jókòó nílùú àbújá ti pàṣẹ ìpàdánù pátápátá àwọn dúkìá bíi 48 tí wọ́n so mọ́ ẹni tí ó ti gbà kandí jẹ́ agbẹjọ́rò àgbà àti mínísítà fẹ́tọ̀ ìdájọ́ lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni abubakar malami eléyìí tí wọ́n pe wọn ni ó ń kojú àwọn ẹ̀sùn lórí ìfẹ̀yìnpọ̀n owó nílé-ẹjọ́. èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wọ́ látọwọ́ kẹmi sọ́lá williams ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti wales radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára facebook wa pẹ̀lú àti wales radio 893 fm fanpage bákan náà lè lè gbọ́ aṣọ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com bákan náà lè lè pé tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm lórí ẹ̀rọ 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtòba aṣojú ẹni adédàmọ́lá olóòde lómòròyìn náà wá sí ti gbọ̀nyín ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm ọlọ́run yóò bùkún fún yín orun ayọ̀ láòsùn.

Ẹjẹ́ yẹn dùn ẹ̀ ní gbogbo ọjọ́rú Wednesday láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM. Apostle yín lórí afẹ́fẹ́ lónìí ẹ̀jẹ̀ parí ẹ̀ kọ́rọ̀ ohun tó dariwo. The voice of the voiceless is here. Telephone 08058816462 kó tó dariwo. Ẹjẹ́ ká yẹn dùn ẹ̀.

Oba mi kana ni lana, oba mi kana ni lone, onani lola tititi ayai ni pekun. You are the God who was, you are the God who is, and you are the God who is to come. Abishiri olong. Olong oba mi ibare. Akin ninu ile akin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo asutedede bi ojo orogojigo ekun oko oke bolo igbane tin gbe gbogbo oro koro mi abesire olohun. Olohun oba mi ibare. Sebi ti tobi to tobi na lorun o se gba o. Fife to fe o lorun o se gba o. Ani giga to ga o na lorun o se gba o. Ebon o se gba o yi be na laye yi na o gba o. O a forun sele o faye se apoti ti se. Gbogbo aye patapata wa dabi elenga ni waju re oba mi oke kabesire olohun olohun oba mi ibare o gbeni nija keru o bonija ni o obeni kanja towo bo gbogbo ara le loju iwo lo gbe ja awon omo Israeli ja lojo si o toju farao alasejo atawon mogun re badagun omi pupa kabesire olohun olohun oba mi ibare ere nba mi o lodu mare se bi woni eru jejeje oba mi eru jeje Eru jejejejejejeje oba eru jeje ti n fi eru peru leru. Eru jejeje oba mi eru jeje ti n fi eru leru wogbo lo. Eru wareru eru n sa o gbogbo won patapata ni sare ojo kijo kijo. Kabiyesire olodumare olohun oba mi ibare agbara re ga oko ni pekun. O atojo mo ti daye ni mo ti n bere bo ni run se dori mi ko se n to so fun mi ise olodumare ni mo daye na mo bala lowo ni alabe to ko emi o mo ise olodumare ni bo se fi egogun romo sinu alaboyun ta laboyun se n je gbe gbona ti n je tutu ise olodumare na ni abesire olohun olohun oba mi ibare o woni adadagodo emi gbogbo e o nsi o nti ti o si baba nle nti o bi o lere bo ba wo o si telomi bo ba si tun wo o ti telomi abesire olohun olohun oba mi ibare o alo ti di ma je mu laarin emi atolohun ni won ki logun logun won ki lojan lojan emi o se loba awon oba ba ta ni ba tu ki bi iso lodu more olohun mi ta ni ba tun bo bi ki se alaanu eleda mi abesire olodu more se bo ti dijejo nigba mo n dagbere lori eto yi pe bo ba tun do ni o kajo pade oro temi so lai ajejo won abamuda olohun oba mi oke lo ba n fase si o se ki ma ton yin laarin ijejo soni ti mo n soro opojo lo ti ro ti ile ti fimu
ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba òkè ni ò jẹ́ kí ìjì ayọ̀ gbé wa lọ ẹ̀yìn kọ́ yìí ẹ̀wúrẹ́ eléwu alápàtà mi bíi kókú ni ó àgùntàn ọ̀dẹ̀ ń wo alápàtà mi bíi kó rọ̀run ìwò tọ́mọ ẹ̀dá yé ń wo àwòdì òkè mi ni bíi kó dá lápá orí ẹ̀yẹ ní kẹyẹ ẹyọ ọ̀tá ní dọ́mọ ẹ̀yẹ lókùn o àwọn wọn tún ń dá lóró àwọn wọn ní kó lè ó wá jà àwọn wọn tún ní kó lóko wá mú àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pópó lọ́wọ́ onípóńpó ó fi fọ́ọ̀mù onípóńpó lórí pòpòpò tonípóńpó gbọ́dọ̀ sọ̀rọ̀ tonípóńpó gbọ́dọ̀ gbé abẹ́ ẹ̀ṣẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ ló jẹ́ mọ́ nítolúwa nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ ó ti fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àtàyà funfun ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sásán tí ò sì bá wọn búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa ọ̀ àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàláàrẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rì rẹ ò tó ń ṣe àfẹ́rì rẹ ọlọ́run jákọ́bù ò ní ẹgbẹ́ rẹ sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kàgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé o wọ́n ní ta lọ́ba ògo náà olólùwà tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kàgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o ta lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo.

0: ti mọ parí àwọ̀ láàrin lọ́kọláya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi mọ́ aládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mìgan mọ́tọ̀ṣọ́ yóò ti mọ́ yanjú ẹ̀. Olúgbẹ́mìgan mọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ aláti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó gòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì tẹ̀yẹ̀ lé ó gbọ́ kó sọ fún tòkó káàdánà ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹ̀mìgà ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé àbẹ́ ẹ̀mọ̀ pẹ́ ń tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò Apostle lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

0: tọ́ kó tó dariwo kọ́rọ̀ ó tó di ogun kó tó di pákáleke ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ o. Kọ́rọ̀ ó tó fẹ̀yìn kẹ̀kẹ̀kẹ̀ bí iná nú ẹ̀rùn ẹ̀jẹ̀ àyànjú ẹ̀. Kọ́rọ̀ ó tó di gbàgbós ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ o. Ṣèbí lórí ètò yìí gbogbo tó bá ní ṣe pẹ̀lú aáwọ̀ ìbáṣe láàrin tọkọtaya ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé aládùúgbò lórí ètò yìí kó tó dariwo ọ̀nà láti mọ́ ń parí ẹ̀. Bákan náà ohun tó ní ṣe pẹ̀lú à ń fi ẹ̀tọ́ ẹni dunni à ń fọwọ́ lágbani lójú. Ṣe mọ̀ wípé láyé yìí ìka òdọ́gba bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ ẹ̀dá ló jẹ́ wípé ṣé kí n má tàn yín àáwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ló bonú ni ò jẹ́ àríkùn àṣebí o. Inú ìbáṣe sì ni bí igbá ẹ̀yìn kọ́ yìí kedere báyìí làbámọ̀ wo ikùn àwọn òṣìkà. Àmọ́ gbogbo aláǹgbá dídanú tí wọ́n danú délẹ̀ ni ní òjá mèyí tínú rùn. Ló fi jẹ́ wípé bọ́rọ̀ èyí tó bá ti wá ta kókó tó fẹ́ dàbí ẹni wípé níbo ni à ń gbọ́rọ̀ yìí kàná bó la ṣe ń ṣe ò bó la ṣe ń yanjú ẹ̀ tọ́rọ̀ ń ti lọ́ṣẹ̀ pọ̀ mọ́ra wọn tó wá fẹ́ dàbí pé kò fẹ́ sí ojútùú mọ́ bó bá ti dórí ètò kó tó dariwo ojútùú dénà nu ojàre. Ṣèbí iṣẹ́ tó lọ ń kúnra wa ni a sì ṣe bó ṣe yẹ ká ṣe a jẹ́ iṣẹ́ ọ̀hún bó ṣe yẹ ká jẹ́ débi tó lápẹrẹ tó lámì. Ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé ẹni tá a rán ó yàtọ̀ sí ẹni tó yọjú ràn o. Bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ò lè ṣe bẹ́ẹ̀ ká mọ́ gbé oṣù bàràbàǹdẹ̀ fún ọlọ́run ọba òkè aran ní ṣẹ́ bá níṣẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwa náà bá ṣètúnwò àwọn ìṣẹ̀lẹ̀ míì tán gbé tọ̀ wá wá ńgbà wọn bá kọ́kọ́ gbé kalẹ̀ níwájú wa jì àwa náà ó wọ̀ wípé ìtẹ́ gbé wà yìí kìí ṣe tí a ò torí pé bàbá ní a fi ọgbọ́n èèyàn ṣé ká fi tó kò lè tó. Àwọn ọ̀rọ̀ tó gbé èèyàn bẹ́ẹ̀ èèyàn bá fi tò kò lè tó bó ti wulẹ̀ kó mọ̀ àwa náà ó wàá tarí ẹ sọ́lọ́run wípé ọlọ́run ìwọ ló kúrán wa master pọnmọ́pọnmọ́ dákun wà bá wa yanjú ẹ̀ tọ́ ọlọ́run ọba òkè àṣebà ó akíọ̀ torí pé ìwọ ló ń bá wa ṣe tọ́ bá a ṣe ń kí ọlọ́run tá ń gbé oṣù bàràbàǹdẹ̀ fún ọlọ́run bẹ́ẹ̀ náà ni ká mú gbàgbé àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tọ́lọ́run ọba mi òkè tó fi ṣe àwọn alátìlẹ́yìn fún wa lórí ètò yìí mo kíyàn ọba mi olùbàdàn tilẹ̀ ìbàdàn mo ṣí fìlà forí adé o kádé ó pẹ́ lórí kúrúkẹ̀rẹ̀ kó di ọ̀kẹ́nìmọ̀ yẹn lọ́wọ́ lásìkò ilẹ̀ ìbàdàn a mọ̀ sí rere àwọn aláboyún ní òmọ̀ bí wẹ́rẹ̀ àwọn àgàn wọn ò mọ̀ tọwọ́ àlàbóṣù ta mò ń pèrí ò bàbá bẹ́ẹ̀ tí yẹn bá ti ń já ọmọ ní ń pèrí bàbá o arúṣà wàánù mo ṣí fìlà forí adé bá mi olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà bàbá ẹ ṣeun ojú òní tì yín. Tọ́ mo kí gbogbo lóye ìbàdàn pátápátá o ẹ ṣeun ṣeun bí ọjọ́ ọ̀nẹ́ mo kí gbogbo àwọn baálẹ̀ ẹ̀yàn ọkọ̀ ìlú mo kí yín mo lóyìn lọ́gọ̀ ẹnu mo ṣe yín ní pẹ̀lẹ́ o. Ẹ kú akitiyan lórí ètò yìí. Àwọn ètò àwọn ọ̀rọ̀ mi ń bẹ tó ṣe pé lábẹ́nú àwọn bálẹ̀ bálẹ̀ lọ̀rọ̀ ń kàn, àwọn sì ṣe dáadáa. Ẹ ti mọ àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ a fẹ́ gbalẹ̀ mi ni mo ralẹ̀ mo kówó fún wọn ò rílẹ̀ wọ́n fibì kan mi ngbòóyá ngbà wọn ò tó fi débẹ̀ mo tún ti bá nǹkan mi lórí ẹ̀ ó ti yẹ yín bá wọn. Ẹ̀mí lò la fẹ́ kà nínú eyín ara bí àìmọye ọ̀pọ̀rú rẹ̀ tọ́ ẹ̀yin bálẹ̀ bálẹ̀ ẹ̀yin ọkọ̀lú ẹ ṣeun o ẹ̀yin bálẹ̀ nílẹ̀ Ìbàdàn. Tọ́ ojú òní tìyín o gbogbo ikọ̀ kó tó dariwo pátápátá mo kìyìn ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀yìn tẹ́ wà lókè òkun lọ́hùn-ún. Ẹ ṣeun o ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú bá a ṣe jọ ń ṣe láṣẹ olódùmọ̀rẹ̀ ojú òní ti gbogbo wa. Mo kí gbogbo ẹ̀yin agbófinró Ọlọ́run gbọ́ ẹ ṣèyàn. Ẹ ṣèyàn bí n bálẹ̀ ẹ ṣèyàn ẹ gúùdù. Ẹ ṣeun ojú òní tìyín. Mo mọ rírì yín mo mọ akitiyan yín gudugudu méje àyà mẹ́fà lórí ètò kó tó dariwo. Ẹ ṣeun o ojú òní tìyín ẹ ní ṣiṣẹ́ o gbẹ̀yìn ọ̀rẹ́ mi DPO gbogbo. Ẹ ní ṣiṣẹ́ láṣẹ olódùmọ̀rẹ̀. Tọ́ mo kí gbogbo ẹ̀yin onímọ̀ ètò òfin ìdájọ́ ẹ̀yin sànù-sànù tẹ́ ń tẹ̀ á lẹ́yìn lórí ètò yìí. Ẹ ṣeun o nígbẹ̀lòmíì ń bá rò pé òun jẹ́ nǹkan kan tó ń forí ṣe ó ti yé yín báwọn nǹkan ìtí bọ́ sí iwájú òfin ni bí wọ́n ti ń jó làǹbà ààrẹ lòmí àṣẹ àwálẹ̀ sọ. Bó bá mọ ohun tí ètò kó tó dariwo dálé lórí gangan ara wọn wà wálẹ̀ àtìrẹ́ nìkan ti ń sapá gangan. Tọ́ Ọlọ́run ọba òkè ògo ń fọ́kọ rẹ o. Bẹ́ẹ̀ pẹ̀lú ni n ò ní gbàgbé mọ̀mọ́ tiwa ní àhín mọ̀mọ́ dáadáa Ọlọ́run ọba òkè kó bá dá mọ̀mọ́ sí fún wa. Ta ni mò ń perí o? Olùdásílẹ̀ àtàlákòóso àgbà ilé iṣẹ́ wa West Radio 89.3 FM Màmá ajínrere obìnrin Lillian Bademosi. Màmá lọ́lọ́run gbé ìkànnì yìí lé lọ́wọ́ àti West Radio 89.3 FM àti West Television. Tọ̀ màmá iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní dìbàjẹ́ ẹ kò ṣe débi èrè láṣẹ olódùmọ̀rẹ̀. Tọ́ ó yà ó ẹ jẹ́ kí n dàbàrà bo ṣẹ̀kẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní pọ ọ̀tọ̀ fún ẹ lẹ̀ ní yọ̀yọ̀yọ̀ lálẹ́ tòní. Ètò kó tó dariwo bẹ̀rẹ̀ onílé apá ọ̀tún ẹ dẹ́kun ẹ bá ń ké sí onílé apá òsì kí ẹ̀yẹ lé gbọ́ kó sọ fún toko káàdán náà ó gbọ́ kó lọ rè rò fún òbẹ̀. Ẹ̀dákun o mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyàn ẹni tó sì kàn òun ló mọ̀ ló fi jẹ́ wípé àníṣẹ́ èyí tọ́lọ́run ọba òkè tó ràn wá yìí á ṣe débi tó ní àpẹẹrẹ. Lálẹ́ tòní ibi àyanjú ọ̀rọ̀ arábìnrin ọmọ ọdún méjì dín ní ọgbọ̀n 28 years tó ṣègbéyàwó lọ́jọ́ sí ìgbéyàwó oṣù mẹ́ta àmọ́ tó sá wá sórí ètò yìí pé ọkọ òun kò lè ṣe bí ọkùnrin o. Lọ́jọ́ tóun sì mọ̀ lẹ́yìn alẹ́ ọjọ́ ìgbéyàwó àwọn gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bá wa bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta báyìí ọ̀rọ̀ mi ó ti yé yín àbí bẹ́ẹ̀ kọ́ ṣe ìrántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ò ṣe ìrántí. Hey, a mọ̀ ṣe bẹ́ẹ̀ akàn sáwọn tó yẹ akàn sí àbílẹ̀ rẹ̀ bó nìgbéyàwó ṣe wáyé ó ṣàlàyé fún wa ó láwọn ṣe ayé gbọ̀rún mọ̀ o kódà níwájú pẹpẹ wọn ti so àwọn pọ̀ èyí gan ló fà á a tún kàn sí pásítọ̀ àmọ́ nígbà tí a pe àwọn tọ́rọ̀ kàn sórí ìjókòó pásítọ̀ ń bẹ níbẹ̀ àwa náà fi ọ̀wọ̀ fẹ́n tí ọ̀wọ̀ ń ṣe tiẹ̀ mo gbéra ni o mo lọ lè bá wọn torí pé ń gbà mo gbọ́ ibi tọ́rọ̀ ń ṣẹ̀ sí ẹ dákun bẹ́ẹ̀ hàn bá dákọ̀ etí méjì mẹ́ta tó bá ti gbọ́ wọn ó ti mọ ẹni tá à ń sọ yìí mo sì lọ rè é kàn sí wọn pé a gbọ́ báyìí àmọ́ ọ̀rọ̀ ń fẹ́ sojú bí ẹni pé ó fọ́jú pọ̀ àmọ́ ìgbà tí pásítọ̀ tẹnu bọ̀rọ̀ wọn àti ẹ̀ sọ̀rọ̀ púpọ̀ lọ́jọ́ tẹ̀mí àti wọn jọ ríra wọn á sún ìpàdé sọ́jọ́ míì ọjọ́ rẹ̀ àmọ́ ọjọ́ tí wọ́n sùn sí wọ́n ní bàbá àyàwó ìyá àyàwó bàbá ọkọ àti ìyá ọkọ wọn ó wà ń kàlẹ̀ ọkọ̀ tọ́rọ̀ èyí náà kàn yóò wà ń kàlẹ̀ o èyí ni a ṣe o a sì jókòó pẹ̀lú gbogbo àwọn tọ́rọ̀ kàn pátápátá ṣebí ẹ gbọ́ níjẹ̀ẹ́dógún bí mo ṣe sọ bọ́rọ̀ ọ̀hún ṣe rí níbo gan la wá yanjú ọ̀rọ̀ sí ibẹ̀ gan là ń lọ lálẹ́ ètò ní o tọ́ ẹ̀yìn ọ̀rọ̀ arábìnrin kan àtùgbélé náà yẹ̀wò lálẹ́ ètò ní nǹkan kì í ṣe rago arábìnrin yìí kábíyèsí olódùmarè èèyàn bímọ sílé ọkọ ó sì ń bímọ bí n bá lè èèyàn ń bímọ tí ó sì gbọ́mọjó ó ń bímọ kì í ṣègbéyàwó bẹ́ẹ̀ kò gbọ́mọjó títí tó ìbímọ tán káì ẹ fẹ́ mọ bí tí mò ń lọ nǹkan mi bá nìkan kẹ́ẹ̀ṣẹ̀ ràgó èèyàn ń bímọ kì í ṣègbéyàwó ó ń bímọ bẹ́ẹ̀ ni kò gbọ́mọ jò ó sì bímọ bímọ títí tẹ ìbímọ tán kò rí kankan gbéjó nínú wọn o kí àlóà kàn wá bó lọ̀rọ̀ ń ṣe dọ́dọ̀ tí a níbo gan là ń lọ ńbẹ kó tó dariwo lè tò pẹ̀lú olúgbẹ́mẹ̀gà ọ̀mọ́tòṣọ́ yọ́ rédíò àpọ̀sù tọ́ ẹ̀yìn ẹ ti mọ̀ wípé bí aago mẹ́sàn-án àbọ̀ bá ti lò a mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ màmá moráàánú gbà ni àwọn wọn ní abala bẹ̀hùn màmá moráàánú gbà wọn níṣẹ́ òótọ́ lódùmarè rán wọn sí gbogbo àgbáyé orí ètò kó tó dariwo òní wọn ti ń bá ọmọ nìyàn sọ̀rọ̀ àwọn tó níṣe pẹ̀lú ìtumọ̀ àlá ṣèbí ọ̀pọ̀lọpọ̀ ní ogun tí ń bá fínra lónìí torí pé kò sí ẹni tí yóò túmọ̀ àlá rẹ̀ fún ni ọjọ́ kan lẹnìkan gbàdúà olò nílò ẹni tí ó túmọ̀ àlá rẹ̀ àdúrà ń pín sọ́nà méjì lábala mímú ìránṣẹ́ ń bẹ́ńbẹ́ lábala ìṣíníyè ń bẹ́ńbẹ́ tọ́ ọlọ́run gbé màmá moráàánú gbà kalẹ̀ o fún gbogbo àwọn tá à ń fi àlá pọ́n lójú ẹlòmí ojú àlá wọn ó ti kórè lọ́mọ lọ ẹlòmí ojú àlá láti fọ̀nà hàn àmọ́ nítorí pé kò mọ̀ túmọ̀ tọ́ bí ọ̀pọ̀ ṣe ń mì ṣe ẹ̀ náà nù o àmọ́ màmá pè mí wọ́n ní ọlọ́run tún rán àwọn ní nǹkan kan mo ní màmá ẹ ṣáà wò wọ́n ní ọlọ́run rán àwọn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé dákun mọ́ yí ọkàn ẹ wò mo ní yí ọkàn wò bí báwo nígbà màmá tẹnu bọ̀rọ̀ mo rí pé ọ̀rọ̀ ń bẹnu kinní yìí ibi ogun gbà wọlé sí ọ̀pọ̀ lára rèé tọ́ èyí gan ni màmá tó fẹ́ bẹ̀rẹ̀ báyìí ó fún ọ̀pọ̀lọpọ̀ sáà tí màmá ó sì tún mọ́ sí wa ní èsì wa lójú ẹ̀mí ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́rọ̀ lẹ́nu màmá ọ̀rọ̀ agbára ni tọ́lọ̀ ń ràn ó yẹ jẹ́ ń ṣe báyìí màmá ní ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ tún bá wa sọ lálẹ́ tòní o látò ti fi kí wa káàbọ̀ sí abala tó kàn nínú ètò mora ànúgbà tọ́ màmá mora ànúgbà óyá o ẹ̀ka àlẹ́mà.
1: Ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ mora ànúgbà Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírògbìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì ọlọ́run alààyè prophetess Tọ́láṣe Òbí sẹ̀san màmá mora ànúgbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Ayọ̀ season of joy nínú ìjọ wa mora ànúgbà Christ Home of Glory SW/130B omi funfun street opposite balogun borehole òkè àdó high school junction off Joyce B road òkè àdó ìbàdàn àdúà òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ 8 a.m. to 10:30 a.m. ìwọ náà máa bọ̀ wá bá ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀ wá fi ogun ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀ ogunlógo ìránṣẹ́ ọlọ́run ni màmá mora ànúgbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀lú ẹ̀lú 08059008415 ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moráàánú gbà, èyí tí ìjọ Moráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábẹ́ omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù, ní orúkọ ńlá Jésù àjíǹde àti ìyè gbanigbani tí gbogbo ayé ń ké sí. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ aláyọ̀ ayé ìlógo, adúpẹ́ àfún bẹbẹ tẹ́ ẹ ṣe. Olúwa dúpẹ́ tá a pè é tẹ́ ẹ dá, Olúwa mọ̀ lórí, Olúwa ẹgbà ọpẹ́ wa. Adúpẹ́ àti ìgbà ìwá torí pé ń tọ́jú ẹ̀ ń tọ́jú prógrámù ẹ̀ ń tọ́jú gbogbo àwọn tó ń gbọ́ prógrámù, Olúwa ẹgbà ọpẹ́ wa. Nínú gba gbogbo wàhálà ìdààmú tó wà láyé, ẹ ṣáà ń kàwá ayé náà ni ẹ̀ ń tọ́jú wa. Ó ní ó ń tọ́jú wa, ó ń tọ́jú ọmọ, ó ń tọ́jú ọkọ, ó ń tọ́jú ọmọ ọmọ. Nínú wà láàyè o, bàbá ń tọ́jú wa, torí pé ń tọ́jú wa mọ̀ lóore o, Olúwa ẹgbà ọpẹ́ wa. Àjíǹde àti ìyè, Olúwa àwọ ẹ̀bálẹ́gbẹ̀rún àwọn ìkùmọ̀ tó dúpẹ́ oore tẹ́yìn Ọlọ́run ṣe. Láti bí some weeks wa la ti ń bẹ̀ yìí tá à ń bẹ̀bẹ̀, Olúwa àwọn èèyàn wa, àwọn ọmọ wa, àwọn tíṣà tí wọ́n wà nínú gbèkùn, Olúwa dúpẹ́ o, ẹ gbàdúrà yẹn sì tú wọn lẹ̀, àmọ́ lóore, Olúwa ẹgbà ọpẹ́ wa. Ní gbogbo ọ̀nà, Olúwa ẹgbà ọpẹ́ wa. Ẹ jẹ́ kí ẹnu gbogbo abiyamọ, ẹ jẹ́ kí gbogbo ẹnu àwọn olùkọ́, ẹ jẹ́ kó kún fún orin ìyìn àtorin ọpẹ́. Arípẹ́ yìí lẹ ṣe yìí o, ẹ̀yin lẹ ṣe yìí, ẹ̀yin lẹ ṣe yìí o, ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o, bàbá ẹ̀yin lẹ ṣe, ẹ̀yin lẹ ṣe, ẹ̀yin náà ní ọwọ́ yín la rí bẹ́ẹ̀, Olúwa ẹgbà ọpẹ́ wa. Ẹ bá ṣe gbogbo ọpẹ́ nìkan la dú lórí prógrámù lónìí, Olúwa mọ̀ lóore, Olúwa ẹgbà ọpẹ́ wa. A tún wọnú ètò tí ò ní lọ, ní orúkọ ńlá Jésù, Olúwa ẹ darapọ̀, Olúwa ẹ bá wa sọ̀rọ̀, ọ̀rọ̀ yín la fẹ́ gbọ́, ẹ̀yin la fẹ́ kẹ́ ẹ dá sí. Adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́, Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. A ti ń bá ètò àlá àti ìtumọ̀ lọ láti bí ọ̀sẹ̀ yìí, ló máa pé ọ̀sẹ̀ kọkànlá. Adúpẹ́ lórí gbogbo ẹ̀yìn tẹ́ ń darapọ̀, adúpẹ́ lórí ẹ̀yìn tẹ́ ń pè, adúpẹ́ lórí gbogbo ìdílé tí ó ti gba àtúnṣe nítorí prógrámù yìí. Mo tún wá fẹ́ bọ́ sí orí èrò ọkàn wa, àwa inner mind, tọ́ọ̀tì wa, èrò ọkàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni èrò ọkàn rẹ̀ ń fìyà jẹ. Ẹlòmí àlá tó ń lágan èrò ọkàn ni, àwọn èrò ọkàn mi lè ṣe. Àwọn èrò ọkàn pé ọgbọ́n wo ni mo fẹ́ dá sí, ta ló bí mi tí mo fẹ́ fi jẹ́ pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni èrò ọkàn rẹ̀ ti ló ti mú lẹ́rú, tó ti ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ èrò ọkàn. Mo gbàdúà nírú ìwọ tí ó bá jẹ́ pé lọ́wọ́ èrò ọkàn rẹ ló ti ń jìyà. Mo gbàdúà lórúkọ Jésù, ó rí ìtúsílẹ̀. Èrò ọkàn wa gangan ni àwa, your inner mind. Ẹlòmíì kan rìn káàkiri ni, ayé ẹ̀ gangan inú ló wà. Agbára tí ó pè wọ gangan jáde lórúkọ Jésù, kọ́run kó gbé wọ̀. Ìjọ mẹ́jọ program ta máa bẹ̀rẹ̀ nìyẹn, èrò ọkàn wa, èrò ọkàn wa. Bó èrò ọkàn rẹ bá ṣe mọ, bẹ́ẹ̀ ni wọ̀gan ó ṣe tó. Tẹ́rù ọkàn rẹ bá ń sọ pé ò lè di ńlá, ò dì ń lè lórí ọ̀fẹ́ àti di nkankan. Bẹ́ẹ̀ tí èrò ọkàn rẹ bá ń sọ pé you can do it, definitely kò sí bókè yẹn ṣe lè gù tó, o máa gùn. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábí òmi lónìí, mo gbàdúà èrò ọkàn wa yẹn kọ́lọ́run kó tún ṣe. Ọlọ́run àtúnṣe kó tún èrò ọkàn rẹ yẹn ṣe. Gbogbo agbára òní lè dáṣe, agbára òní lè kọjá. Lórúkọ Jésù, gbogbo àwọn ohun yẹn nínú ayé ẹ kọ́run kó máa bàjẹ́. Orí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀ o, gbọ́ aláṣẹ ọ̀run Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Orúkọ mi ò yípadà, wòlíì obìnrin ìyáàfin Obisesan Tolase tí gbogbo èèyàn mọ̀ sí Màmá Moráàánú gbà. Bákan náà, nọ́mbà mi náà ò yípadà, 08059008415. Lẹ́ẹ̀kan sí 08059008415. Mo dẹ̀ sọ time tí àwọn èèyàn lè pè mí láti aago méjì sí aago mẹ́rin. Lórúkọ Jésù, mo gbàdúà gbogbo wa pátápátá a ó rí àánú gbà. Tó o bá fẹ́ rí mi, a ní program ní Joyce B Road opposite Òkè Adó High School, Omi Funfun. Wà á ti rí church wa ń bẹ̀, Moráàánú gbà, Home of Glory, ibẹ̀ ní church wa. to ba ti pe mi sori ago yen every Thursday la man se program ati ma wa nbe latago meji abo sago mejila bakan na eyi te ba wa ni side ona asunle ile ijosin wa na wa tun wa ni asaka wa na alubarika estate a man se program be na njo Thursday ni agogo mewa la ma bere yen a man pari yen ni ago kan o le ri mi lona mejeji loruko Jesu mo gbadura oni lojo isegun re atuole ori be o se be gbo alase orun Jesu Kristi oluwa wa ami ami ami loruko Jesu
2: ayo mi tide oluwa o
0: ayo re de iwo le ri kan ninu ijo mura anu gba Christ Home of Glory l'Olorun tin dapira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe l'Olorun se wole awon ide nja onirobinu je fofayo nibi ipade oloso ose yi t'Olorun gbe kale lati pase woli Olorun alaye prophet Estolasi Obisesan mama mura anu gba ni gbogbo ojo bo Thursday pelu akore Dahayo, season of joy. Nenu ijowa. Muranu da Christ Home of Glory. SW/130B. Omefofon Street. Opposite Balogun Borehole. Okeado High School Junction. Off Joyce B Road. Okeado Ibadan. Adua oro ne lati agogo mejo oro. Titi di agogo mewa abo oro. 8 AM to 10:30 AM. Iwona ma abo wapo long ele dare soro ni gugu oro joto. Ki o to lo si bi si ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki won na wa rerin ayo ogunlogo iranse olorun ni mama muranu gba yo ma koso ti sise iranse elo elo 08059008415 ipade to se yi o gbodo ma si nbe o iwo laanu kan ti o rerin ayo

0: tọ́ ọyá o o náà láti gbọ́ láti ẹnu màmá Mùràánú gbà. Wòlé Ọlọ́run obìnrin tọ́lọ́rán sí gbogbo ayé fún ìrántá wàyé. Màmá sọ̀rọ̀ abala tuntun èyí tí Ọlọ́run tó tọ́ka wọn sí. Láti ṣe ìdáǹdè fún gbogbo ẹ̀dá. Àṣé àwọn èèyàn kan ọ̀nà tọ́ta ń gbà mú wọn ni nípa èrò ọkàn wọn. Àwọn tí ń rò láti inú wọn, ibẹ̀ gangan ni ọ̀tá lúgọ sí. Ẹlòmíì wàyé èṣù á sì gbin èrò búburú sí inú láti bayé rẹ̀ jẹ́. Ṣé pé òun náà nílò ìtúsílẹ̀ iná? Abèsè Ọlọ́run. Ògbẹ́ni tí sábà mọ́ àwọn èrò búkú mi ó sì wá sọ́kàn ẹlòmíì. Àṣágbára kan ní ṣiṣẹ́ ọ̀hún téèyàn nílò ìtúsílẹ̀. Ẹlòmíì bí bá ti ń ro nǹkan náà ni ó ti máa ṣẹmọ́ la. Ẹlòmíì ó kàn jókòó sùn, ó sì máa ro nǹkan míì sọmọ sọ́kọ sáyà rẹ̀. Kátó wí kátó fọ̀ ọ̀rọ̀ ti ṣẹ. Ẹlòmíì fúnra rẹ̀ gan yóò máa ro nǹkan míì síra ẹ̀. Kátó wí kátó fọ̀ ó ti ṣẹ. Káì. Àṣágbára kan ní ṣiṣẹ́ ọ̀hún tẹ́lòmíì ò mọ̀. Ẹ̀dákun ẹ pe màmá Mùràánú gbà sórí ago. Ọlọ́run lo màmá yìí lọ́pọ̀lọpọ̀ fún ìrántá wa yìí. Ṣé mọ̀ wípé mo máa ń sọ ọ́, èmi ò sì ní yéé sọ wípé àwọn kan ń bẹ. Ọlọ́run ọba òkè ló mọ̀mọ́ gbé wọn kalẹ̀, wọn ẹ̀ sì pariwo. Ṣé mọ̀ pé nǹkan tí ò bá ti dá, òun náà la máa ń pọ́n bébà, tá a mọ̀ pọ́nu mọ́. Àmọ́ bó bá jẹ́ nǹkan látọ̀dọ̀ Ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ nílò kọ́ ẹ máa pọ́nu mọ́. Gbogbo àwọn tọ́lọ́run ti lo màmọ́ fún, wọ́n mọ̀ wípé tọ́ wòlé Ọlọ́run bẹ o. Ó yàtọ̀ sí àwọn tí ọmọ ní ẹ wá gba fọ́ọ̀mù kẹ́ ẹ tó rí màmọ́. Ẹ wá ṣe báyìí, ẹ wá ṣe tọ̀hún oyò ti yẹyin báhùn. Tọ́ nọ́mbà màmọ́ rè 08059008415 08059008415. Lágbára Ọlọ́run bó bá dijọ́ mẹ́jọ, màmá tún bẹ̀rẹ̀ nínú ìrìn àjò èyí tọ́lọ́run tó fún wọn látòtí ètò àti àwọn àsọtẹ́lẹ̀ ìran èyí tọ́lọ́run fún wọn láti fi ṣe ìtúsílẹ̀ àti ìdáǹdè fún gbogbo ẹ̀dá. Ìjọ́ mẹ́jọ wọn ó tó bẹ̀rẹ̀ sá ọ lọ́jọ́ gígùn látòtí máa bá àwọn ènìyàn pàdé àwọn tọ́lọ́run fẹ́ fúnni rè. Tọ́ bí òun ṣe jẹ́ náà nú ojàre, ó yẹ jẹ́ ń dàbàrá bó ṣẹ̀kẹ̀rẹ̀ kó máa pọ̀ ọ̀tọ̀ fún ẹlẹ̀ ní yọ̀yọ̀yọ̀ kó tó dàríwò. Ó bẹ̀rẹ̀ ní ràbájì gan o àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín.
1: Orin lónìí gbò ẹ̀fọ́ ló lọ́gàn o, àgbẹ̀ ló làró àlùkò ló lọ sùn lékè.

0: ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi má ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọn lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbémigan ọmọ́tọ̀ṣọ́ yóò ti máa yanjú ẹ̀. Olúgbémigan ọmọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ aláti ṣe ó yá tara ṣàṣàgbéra lẹ́kọ̀ọ́ dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó gòrí àjàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè pé sónílé apá òsì kẹyẹ̀lẹ́ ó gbọ́ kó sọ fún tòkó káàdá náà ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹ̀mẹ̀gà ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ ẹ̀ mọ̀ pé ń tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò àpọ̀sọ̀ lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.
2: Ó yẹ ò ẹjẹ́ kí n ṣe báyìí ibi tá à ń lọ lálẹ́ yìí ó sì pọ̀ o àmọ́ a mọ̀ yọsẹ̀ lọ́kọ̀ọ̀kan òun náà ni òní ọjọ́ inú mi mọ̀ dùn o lónìí ọjọ́ kẹẹ̀dógún oṣù keje ọdún 2026 mo rántí bí ọ̀sẹ̀ bíi mélòó ṣe bí ètò yìí a pè é ní ètò aráàlú ni ètò yìí a pè é létò ìtura fún àwọn tá à ń ni lára bó o láṣẹ wá mọ ṣerú ètò báyìí táwa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tí kò dùn mọ́ nínú èyí tí ń gba omi jẹ́ lójú abiyamọ táwa sọ pé ọ̀rọ̀ òun ò kàn wá àṣìbẹ́ ò a bu ẹnu lu ọ̀rọ̀ òun a sì ké sí àwọn tó yẹ ká ké sí. Ẹlòmí ò mọ̀ wípé yàtọ̀ sí bá a ṣe sọ lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ ẹnu ń gbà mí ò lè ṣe nǹkan láìsí àwọn ìgbésẹ̀ èyí tó tọ́ àtèyí tó yẹ aṣọ ò àmọ́ ní ìdákọ́ńkọ́ àwa náà ń gbé ìgbésẹ̀ ṣe bá aláwọn tí ọlọ́run kó tì á lórí ètò yìí tá a sì jọ ń ṣe é tá a sì rí wípé tọ́ ọlọ́run gbé ìṣàkóso ilẹ̀ yìí ó gbé lé wọn lọ́wọ́ bí ọlọ́run bá ń lò wọ́n fún àwọn ọ̀rọ̀ míì èyí tá à ń gbé tí sì ń yanjú bó lọ̀rọ̀ yìí èyí tó kan gbogbo ọmọ Nàìjíríà láṣì wá gbọ́ bí aláìgbọ́ tá a sì ní gbé ìgbésẹ̀ tó yẹ a gbé ìgbésẹ̀ wa sì kàn sáwọn tó yẹ á kàn sí àmọ́ nígbà tá a kàn sí wọn ìgbà náà lọ́kàn wa ti balẹ̀ torí pé a gbọ́ àwọn kankan lásìkò náà táwa náà sì ṣe ni pé àgbà mọ́ ń fi ọ̀rọ̀ síkùn ni àwa náà ṣe ní ìṣe wípé ẹ jẹ́ kí a sì ṣe ẹnu ní dédé síbí náà kí àwọn ìgbésẹ̀ ti ń lọ lábẹ́nú yìí kó ba lè já síbi tó da níwọ̀n ìgbà tí a ti rí àwọn ìdánilójú wípé kò séwu àwọn tí wọ́n sì kó lọ wọ́n sì ń bẹ láyé wọ́n ń bẹ láàyè tọ́ àwa náà wá fi ọkàn wa asopọ̀ mọ́ ọlọ́run ọ̀run èyí tó ní gbogbo agbára pé tọ́ ẹ̀yìn ọwọ́ Ọlọ́run nìkan ló kù sí o. A sì ń gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Kí n mò ń sọ o, ẹ̀yin tọ́rọ̀ mi ti yé, ẹ ti mọbi tí mò ń lọ. Àwọn èèyàn wa tí ó lùgbàdì àwọn ajínigbé ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire. Ẹ̀yin náà mọ àwọn ibi ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà ní àhín gangan ni. Àmọ́ tó jẹ́ wípé nígbẹ̀yìn gbẹ́yìn àmọ̀ lẹ́nu ọpẹ́ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọjọ́ Jímọ̀ lọ́jọ́ ọ̀hún bọ́ sí nínú ọdún tá a wà yìí ni. Ó ní àwọn gidi gan kú ajínigbé ni wọ́n mọ̀ yabo ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá ń bè é, tí wọ́n sì dé àwọn iléèwé mẹ́ta. Lára àwọn iléèwé ọ̀hún, ó ní iléèwé Baptist Nursery and Primary School ní Yawota. Wọ́n dé iléèwé LA Primary School, Haoro Esiele, àti Community Grammar School, Haoro Esiele. Ìṣẹ̀lẹ̀ èyí tó gba omi jẹ́ lójú àbíamọ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀, ó dàbí ẹni pé kò ṣẹlẹ̀ rí. Ayé gbọ́ ọ̀run mọ̀, kí ló fà á? Ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ kò fẹ́ ṣẹlẹ̀ rí lóòótọ́, torí wípé wọ́n ti ń gbé ni. Wọ́n ti ń gbé ní gbowó, àmọ́ rú àwọn tí wọ́n tún lùgbàdì ìjínigbé yìí, àfẹ́ ìgbọ́rò rẹ̀ rí. Àwọn ọmọ léńjẹ léńjẹ, àwọn ọmọ tó jẹ́ pé wọn ò tí lè dojú bọ́. Nínú àwọn ọmọ yìí, èmi ń bẹ, wọ́n sì mọ nù lóúnjẹ ni o. Àwọn ọmọ tó jẹ́ pé bí wọ́n bá fẹ́ ṣègbọ̀nsẹ̀, ta ni yóò àbá wọn ṣe? Ṣe rí pé ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ gbọ́rú rẹ̀ rí ni. Àmọ́ ẹja dúpẹ́, torí pé kẹ́ni akẹ́kọ̀ọ́ Ọlọ́run Ọlọ́run ni ká kọ́kọ́ kí Ọlọ́run sì gbọ́ àdúrà wa. Mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yìí, torí pé kẹ́ni mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí rẹ̀. Mo ní ọ̀pọ̀lọpọ̀ ìdúpẹ́ èyí tí mo fẹ́ dúò. Èmi ló yè. Ṣe rí nígbà tí èèyàn bá gbé àwọn nǹkan kan sí orí, tí èèyàn sì sọ di ẹrù rẹ̀, èèyàn gbégbèsẹ̀ tara, èèyàn tún gbégbèsẹ̀ tẹ̀mí. Lẹ́yìn ọ̀rẹ́ yìn, ó wá kẹsẹ̀ járí. Bí èèyàn ò bá dúpẹ́, a jẹ́ pé èèyàn ya fìbí sólóore ni. Ẹnìkan ní só kàn mí tó bẹ́ẹ̀ náà ni. In tó bá ti kan ẹni tí a bá ń pèlé èèyàn bíi tiẹ̀, ó kàn ọ́ náà nú. Ohun tó bá ti kan abẹ̀mí bíi tèèyàn, ó kàn èèyàn náà nú. Bàbá sì ń sọ̀rọ̀. Wọ́n ní nígbà tí a sáwọn èèyàn tòun ń bẹ̀, bọ́ọ̀ ló ṣe fẹ́ kàn òun? Bẹ́ẹ̀ bá ti ń gbọ́rọ̀ ẹ̀rọ báhùn lẹ́nu àwọn míì. Ó yẹ kéèyàn ó tún máa tún rọ àwọn èèyàn báhùn wò wípé sára wa sì ni wọ́n. Kò sẹ́ni tí ó ní ẹ̀jẹ̀ lára, kò sẹ́ni tómi ó mọ̀ ṣiṣẹ́ lá.

ọ̀rú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2026 tí omi ò ní bọ́ lójú rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Àmọ́ nígbà táyọ̀ wa náà tún wá kún kọ́ sí òye àdúpẹ́. Tọ́ ẹ jẹ́ kí n lọ sórí ọ̀rọ̀. Arábìnrin ọmọ ọdún méjìdínlógún 28 years tá à ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀, mò ń padà bọ̀ sórí ọ̀rọ̀ àwọn èèyàn wa èyí tọ́lọ̀ ń gbọ́ àdúrà wà lórí wọn. Kó tó dariwo lẹ̀tọ̀ pẹ̀lú Olúgbèmíga Ọmọ́tòṣọ́, ìkànnì West Radio 89.3 FM ò náà lẹ̀ ń gbọ́ yìí o. Kó tó dariwo pẹ̀lú Olúgbèmíga Ọmọ́tòṣọ́, ẹ̀lẹ́ ń bẹ̀rùn ẹ̀kú.

sa. Gbogbo ohun ti e ba nilo e wa ri o ni ona lati le mo je ki omi to toro yi ko ru o. Gbogbo ohun te ba le se ona ni ka e se ka e ti lekun ogba yin ka mo se ri ajeji ti o ja ogba yin wole o. Àmọ́ ń rọgbọ́ lòun ni. Ẹ kó ilé yín gírí. Ẹ mọ́ gbààyè. Fún ẹ tí ó da ilé yín rú o. Bàbá yìí ẹ ṣọ́ra. Mọ̀mọ́ yìí ẹ ṣọ́ra. Àjọ ń fọwọ́ wọwọ́ ni tọwọ́ fi ń mọ́. Àgbájọwọ́ la fi ń ṣọ̀yà ẹ̀yìn kọ́ yìí. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù torí. Ṣé kí n má tàn yín? Bàbá, ṣe ẹ fẹ́ gbọ́ mi? Mọ̀mọ́ yìí, ṣẹ́yìn náà fẹ́ gbọ́? Ó dà náà, ẹ̀jẹ̀ ń sọ fún yín pé ẹ̀yìn méjèèjì ẹjọ́ mọ́ mánéjì ara yín ni. Ẹjọ́ mi. Ẹjọ́ mọ́ mánéjì ara yín ni. Ṣé ẹ̀rọ́kọ̀ tẹ́ ẹ fẹ́ òun kò lè mọ̀ wá wù jù bó ṣe ń wù ń lọ. Ẹ mọ̀ mánéjì ẹ bẹ́ẹ̀ ni. Bàbá, etí yín mélòó? Ẹni méjì, kí lẹ fi ń ṣe sà? Ẹ fi ń gbọ́ràn àbí? Ó yẹ gbọ́ èyí tí mò ń sọ yìí. Ṣé ẹ rí ìyàwó tẹ́ ẹ fẹ́hùn? Ẹ kò lè mọ̀rọ́ sọ ju bó ṣe ń sọ ń lọ o. Kò lè mọ̀ wá wù ju bó ṣe ń wù ń lọ bí ó ṣe máa wù náà nu. Ọ̀rọ̀ tí ń sọ bí ó ṣe máa sọ náà nu. Ẹ mọ̀ mánéjì ẹ̀ ni. Ẹyin o. Ẹ mọ̀ mánéjì ẹ̀ ni. Kò sẹ́ni tó pé. Òun la fi sọ wípé kájọ fẹ́ràn ara wa. Nínú ìfẹ́, ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ní. Ló fi jẹ́ wípé ẹ dákun. Ìfẹ́ báyìí là kó jẹ́ òfin. Kí ló dé tí mo fi ń pariwo? Àwọn ìṣẹ̀lẹ̀ tuntun tí ó tún ṣẹ̀ṣẹ̀ wá sí tí wá. Olójẹ́ máa sọ̀rọ̀ yìí. Inú tí àyíṣì dùn nígbà tá a bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú ìdílé. Ẹ bá wa parí ẹ o. Èmi ò lè gbá o. Ó ti tánu o. Nígbà ẹ bá wa wo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí. Kìí ṣe ìgbéyàwó tí a ṣẹ̀ṣẹ̀ ṣe o. Ìgbéyàwó táwọn ọmọ gan ti dàgbà. Bó lẹ ṣe a fẹ́ sọ̀rọ̀ yìí sí? Ẹ ṣì fura. Pàṣẹ ò fura, pàṣẹ jánà àjà ò fura àjá jìn. Bó nílé ò bá fura ẹ̀yìn kọ́ yìí, ó lè ni ó gbé lọ. Ọkọ ẹ̀yìn náà ẹ jólóòótọ́ sáyà yín. Ojú kò kú òyìn òun ẹ mú kú o. Ẹniyàn ńlé ẹ̀tún dọkà láàmú ń gbòrò. Ẹ̀tún wá wo àwọn ọ̀rọ̀ tí wọ́n tún kó wá báyìí o. Ẹniyàn ńlé ẹ̀tún dọkà láàmú ń gbòrò. Kí a ló dé? Ẹ̀yẹ́ nítorí ojú kò kó èyí náà. Ìjímèrè ọ̀jẹ́ra sọ́gigùn kó mọ́ bàá gungi aládì. Èmi lè gòkè, èmi lè sọ. Àwọn òkè mi ń bẹ tó ṣe pé bẹ̀yàn bá gùn. Kò ní sọ̀kalẹ̀ mọ́ ń bẹ. Ẹja ṣe pẹ̀lẹ́ o. Lákòótán ará. Ẹ̀yin tọkọ-tìyàwó yìí. Ẹjẹ́ olóòótọ́ síra yín. Ẹjẹ́ olóòótọ́ ò síra yín. Èyí tí a rí tẹ́ ẹ wá ń fi ọ̀bẹ ẹ̀yìn tẹ́ ẹ fi ń jẹra yín níṣu.
àtọ̀rí kí lẹ fi ń ṣe é. Ẹ ó mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ohun tẹ́ ẹ ṣì ń ṣe yìí yóò lẹ́yìn bí ọlọ́rin kan ni ẹyin ara yóò lẹ́yìn ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ o ilé yóò gbọdọ̀ dàrú ẹmọ́jọ́ ó dàrú bí koríko bó bá ń bẹ́ǹbì kan bí erin náà bá ń bẹ́ǹbẹ̀ ẹ̀yin ò tí ì gbọ́ rí ni bẹ́ẹ̀ bá tí ì gbọ́ ó yẹ jẹ́ ń sọ fún yín pé bí ti erin méjì bá ti jà koríko bẹ̀ ni ó forí fa o jẹ́rìí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ mọ̀ ṣe yìí ẹ sì ti bímọ àfàìmọ̀ kẹ ẹ mọ jèso tán kéèyàn ọmọ kàwọn ọmọ yín tọ èyí ohun kó dúó bí ìmọ̀ràn ọ̀rọ̀ rẹ o fún gbogbo ẹ ń bá létí kó gbọ́rọ̀ náà bí ẹ̀mí ṣe ń ké tantan ohun tá lóore tún rán mi rèé sẹ́yìn tọkọ-tìyàwó lálẹ́ tòní ètò tòní ó ní agbára púpọ̀ ó sì ní àwọn ìlànà èyí tá a fẹ́ gbà ṣe tọ́ ó yẹ jẹ́ kí n bọ́ sọ̀rọ̀ arábìnrin kò sí méní méjì tá a fi pinnu pé àní gbé òun sórí afẹ́fẹ́ bó tilẹ̀ jẹ́ pé òun ń bẹ lọ́wọ́ wa ìdí àkọ́kọ́ rèé àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí wọ́n yìí ṣe ẹnìkan sá ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ di iṣu ẹni ní mú ní tọwọ́ bepo ni ṣèbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ọmọ tí wọ́n bí àwọn náà dúà tí wọ́n ní pé bó bá wo ọlọ́run kọ́lọ́run ó bá wọn wò ó sàn àbẹ́ ti gbàgbé ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ni ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lálẹ́ tòní ẹ wà ní bínú o torí pé àtipadà sẹ́yìn wọn yóò fẹ́ ní agbára pọ̀ torí pé a níbi tó pọ̀ tá a sì ń lọ àmọ́ wọn ó gbìyànjú díẹ̀ láti wò ó bí wọn ó ṣe sọ tí ó fi yé yín arákùnrin kan ni ọ̀rọ̀ ó mọ̀ dálé lórí àmọ́ ṣe arákùnrin yìí sóun ló jẹ̀bi àbí arábìnrin tó mọ ẹjọ́ wa sọ́dọ̀ wa gangan arábìnrin ọmọ ọdún méjìdínlógún 28 years ló gbọ̀n wá sórí ètò yìí ká gbọ̀ òun o òun ṣègbéyàwó lálẹ́ ọjọ́ ìgbéyàwó ọkọ̀ tó òun fẹ́ ọ̀tọ̀lọ̀rọ̀ tí ń sọ ó di pé káwọn ó ṣe tọkọtaya ló bá ní kóun ó ṣe pẹ̀lẹ́ òun ò ní lè ṣe bí ọkùnrin eré lòun pé àwàdà ni àfìgbà tọ́rọ̀ di òótọ́ mọ́ òun lọ́wọ́ ó ti kóṣù mẹ́ta táwọn ti ṣègbéyàwó báyìí níṣe tá a gbọ́ láwọ̀ wípé ìyanjẹ́lélé yìí bó o lè hàn ṣe ń purọ́ fún ní ṣègbéyàwó torí pa afẹ́fẹ́ obìnrin ó sì parọ́ fún ọmọ ọlọ́mọ irú kí lọ a ṣe yìí ǹjẹ́ àwọn wo lọ̀rọ̀ kan àtàwọn wo làbá kóra wa jọ láti mọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ bó o ti ní ìgbéyàwó wájú pẹpẹ làwọn ṣe àdọ́dọ̀ pásítọ̀ gbàmùdọ́dọ̀ bàbá tí bàbá tẹnu bọ̀rọ̀ wọ́n sọ díẹ̀ ni wọ́n bá ní ọ̀rọ̀ yìí kó tó lè dùn dáadáa kó tó lè dùn sọ bàbá ìyàwó tó mẹ́jọ́ wá sọ́jọ́ wa yóò wà lórí ìjókòó tó ń tìyá rẹ̀ ìyá ọkọ àti bàbá ọkọ náà ó wà lórí ìjókòó tó ráwọn méjèèjì ọmọ ìjọ àwọn ni wọ́n tọkọtìyàwó tá a sì ń sọ yìí náà ọmọ ìjọ ni wọ́n nígbà àwọn òbí wọn ti jọmọ ìjọ ọmọ làwọn náà jẹ́ nínú ìjọ o
wọn bá ránṣẹ́ sí bàbá ọkọ ìyá ọkọ bàbá ìyàwó àti ìyá ìyàwó. Ọkọ náà wà ó àmọ́ bá a ṣe jókòó ìpàdé ọ̀hún ẹ̀rọ ọlọ́run kọ́kọ́ bà mí nígbà mo rí ọkọ. Ọkọ tá à ń sọ̀rọ̀ yìí à ń gbàdúrà fún ni pé kọ́lọ́run ó jẹ́ orí bá a ṣe ń fẹ̀ bí a bá sọ pé èèyàn ó ní àwọn ìpèníjà kan ọkọ yìí ó nípèníjà o. Ẹ ti mọ̀ bí wọ́n bá sọ pé ń bẹ́ sáà ẹ ti mọ̀ àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ kódà orí kẹ̀kẹ́ báyìí ò ní wọ́n gbé sí. Tọ́ báwo ni ikú ṣe pábò lọ̀bẹ ṣe kún pásítọ̀ ti ẹnu bọ̀rọ̀. Wọ́n ní arábìnrin tó mẹ́jọ́ wá gangan ló lọ́lọ́run fi ran òun ó pé ọkọ òun leléyìí ẹ sáà gbọ́ níjẹ̀jọ́. Àmọ́ níbo ni mo wá ń bọ̀rọ̀ bọ̀ lásìkò yìí sọ̀rọ̀ tó lọ́lọ́run sọ ọlọ́run ò sọ bẹ́ẹ̀ mọ́ ni. Tọ́ àwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó sọ pé kó yẹ sọ bẹ́ẹ̀ mọ́ o ó ti lọ́kọ tiẹ̀ ó ti ní nánu. Ìyá ọkọ doríkodò òun ń bọ́ lójú ìyá. Bàbá ń wòye ọlọ́run yan bàbá ọkọ pẹ̀rù kí a lélẹ̀ yìí gbà wá wádìí ọ̀rọ̀ dáadáa. Àṣé torí ọ̀rọ̀ owó táwọn aráabí yìí ní àṣọ ló ràn mọ́ arábìnrin tá à ń sọ ìlójú. Ìran tó rí kìí sì ran àtọ̀dọ̀ ọlọ́run. Ìfẹ́kúfẹ̀ẹ́ nígbà sì wo ẹbí tóun ti jáde wá àtàpata dìde ni. Bóyá ló ṣe àrò wípé tọ̀ kóhun ó bólówó tàn bóhun bá bólówó tàn àjẹpáyé tòun náà ti dáanu. Àmọ́ náà bí ó gbà wọlé òun ò ní agbára púpọ̀. Ká má fa ọ̀rọ̀ gùn níbo mò ń lọ ṣèbí níjẹ́ ẹ̀dógún ọ̀pọ̀lọpọ̀ ló pè wá. Tí wọ́n sì sọ wípé arábìnrin tá à ń sọ yìí èèyàn búkú ni ó mọ nǹkan tó fẹ́ ṣe tẹ́lẹ̀. Àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ gan sí arábìnrin yìí àmọ́ kí a tó parí ìpàdé ọjọ́ yìí àfún arábìnrin yìí láwọn àsìkò péréte lọ́rọ̀ ó dáadáa ohun tó sọ pé ó fẹ́ ṣe yìí kí ló sì fẹ́ ṣe ni wípé kí wọ́n jọ tú àwọn ká òun ò ṣe mọ́ òun ò lé lórí ọ̀fẹ́ rẹ ó láti wá mú ara dúó òun sì kéré bóun lòun ṣe fẹ́ ṣe é ṣé bóun ṣe fẹ́ rìnrìn àjò ayé òun rèé ọkọ tóun fẹ́ rèé lórí kẹ̀kẹ́ kò tún lè ṣe lóòótọ́ owó ń bẹ o bóyá ń gbò ti tẹ́ẹ̀sì owó tára ti tu òun náà báyìí. Àwọn kan ní tí ó ti wá ọ̀nà òun náà ó ti láàrin oṣù mẹ́ta tí wọ́n fi rìnrìn àjò yóò ti wọ́ nǹkan sọ́dọ̀ ara rẹ̀ tí ó ti wò wípé ayé ètò náà ti dá òun ó lọ débà kí wọ́n ṣàtú òun àti ọkọ yìí ká kó lè lọ rèé jayé orí rẹ̀. Tọ́ a fún ní àsìkò pé lọ rèé rò ó dáadáa lọ́jọ́ kìíní àná ìwọ ló lọ́lọ́run wí o kódà bàbá ọkọ àti ọkọ wọn àfẹ́ fọwọ́ sí pé ọmọ wa ó lè fẹ́ ó kú mọ́ dáadáa ó sì mọ̀pọ̀ tó wà. Ó ní bóun ò bá ṣe léyìí ọlọ́run ó bínú sóun ọlọ́run ti fi òun ọkọ tóun gbọ́dọ̀ fẹ́ rèé òun ni áńgẹ́lì rẹ. Wọ́n láńgẹ́lì táwọn gbọ́ làwọn tún fi rò lẹ́ẹ̀mejì pé ṣe báwọn ti ń dàgbà àwọn ò sì dájọ́ àwọn ò dájà àbẹ́ntọ́lọ́run kúkú fẹ́ kan rán rèé. Bàbá ní àwọn tí a ti gbà kan mọ́ tọ́jú rẹ̀ wọ́n mọ́ gbé kiri inú mọ́tò
àwọn eléhun alágbàtọ́ ni wọ́n. A lè fi wé ẹni tó sọ pé Ọlọ́run òun gẹ́gẹ́ bí àyà. Aya ẹni, ẹni kejì ẹni ni, ẹ̀mí ẹni ni, ayé ẹni ni. Tọ́, àwọn nǹkan tí àwọn bàbá ọkọ àti ìyá ọkọ rò rèé o, tí wọ́n fi wòye pé tọ́, gbòtì lọ́lọ́run ni. Áńgẹ́lì rẹ̀ náà nu, áńgẹ́lì ọmọ àwọn nu. Láì mọ̀ wípé áńgẹ́lì kọ́, ohun tí arábìnrin ó jẹ ló wá wá. Àmọ́ jẹ́ pé kò mọ gbogbo ẹ̀ ni. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn ṣàlàyé fún. Ẹ̀wá mọ̀ dọ́ o. Àá. Ṣé ìgbà wọ́n ń sọ fún kò yé ni? Pé ẹ̀ tó fẹ́ fẹ́. Báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí o. Kò lè ṣe o. Ṣé kò gbọ́ dáadáa ni àbí ibi etí ó kọ sí wọn ni ò gbọ́ràn? Ju gbogbo ẹ̀ lọ ẹ̀yìn alára wa. Arábìnrin yìí padà wá o. Nígbà ó padà dé, kí ló sọ? Lẹ́yìn ọjọ́ díẹ̀ ta fún pé lọ rèé tún ọ̀rọ̀ yìí rò, kí ni nǹkan tó sọ? Ha! Kábíyèsí Olódùmarè. Kó tó dariwo lẹ̀tọ̀ pẹ̀lú Olúgbẹ́mẹ̀gàn Mọ́tòṣọ́ ní ìkànnì West Radio 89.3 FM.

nígbà tárábìnrin padà dé, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ẹ̀rù Olódùmarè ó bà mí. Inú ni ọmọbìnrin padà wá bá, ó sì dọ́dọ̀ mi, ìwà ń sọkún. Kí ni pa ọ́ lẹ́kún? Ó lòun ti ṣe Ọlọ́run, òun sì ti ṣe ẹlẹ́dà ẹni tá ń sọ yìí. Ọ̀rọ̀ rí ò tí ì yé mi. A ní o lọ rò ó, kó o tún ọ̀rọ̀ ń rò dáadáa. Ò ní kí wọ́n tò yín ká. Bó o sì ṣe sọ̀rọ̀, lọ́jọ́ tó ń sọ̀rọ̀ yìí, màmá arákùnrin yìí, kò tí ẹ̀ sọ á, kò sọ ó. Màmá yìí kàn sọkún lọ́jọ́ tá à ń sọ yìí ni. Ọ̀rọ̀ tí ń bí wọ́n lè rè tó mú màmá yìí sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sọ, ó fẹ́ gba omijé lójú gbogbo àwa tá a jókòó náà. Kí ni màmá yìí sọ? Gbà mo bí wọ́n lè rè màmá yìí náà sọ̀rọ̀. Ẹ̀yìn ọ̀rọ̀ yìí kàn yín. Oní kí lòun fẹ́ sọ? Ó ní ọmọbìnrin yìí ti dójú tòun. Òun sì gbéyàwó fọmọ òun. Gbogbo ayé ti rí pé ọmọ òun ṣègbéyàwó. Lọ́jọ́ tó òun sì ń ṣègbéyàwó yìí, ọ̀pọ̀ ọ̀rọ̀ ló ń gbọ́. Táwọn kan sọ pé, àwọn làwọn kó ìyàwó nípa pámọ́ra láti fi ọmọ àwọn ní tipátipá. Káwọn ó sì mọ wò ó, ìgbéyàwó ò ní pẹ́túká. Wọ́n láwọn èèyàn sọ̀rọ̀ yìí, wọ́n ló sì wá rí bẹ́ẹ̀. Wọ́n ní ò ní pẹ́túká, ó túká lóòótọ́. Wọ́n láwọn àmọ́ nǹkan mìí tí wọ́n ń sọ pé àwọn làwọn kó ọ nípa pámọ́ra. Sáwọn wa ni. Màmí ń pò kọ rẹ̀. Ó ní o sì dojú tì mí. O tún bú sẹ́kún. Bàbá ní gbò ti ní kòun ò fi ọmọ àwọn mọ́ ẹ fílẹ̀ kó máa lọ. Ṣe bá a ṣe ń rọ́mọ wa, inú wa ń dùn. A sì mọ̀ wípé bó bá wọ Ọlọ́run yóò bá wa mú lára dá. Kó máa wá lọ fún ọmọ wa ní nǹkan jẹ tàbí yín lọ́rùn. Ẹ̀jẹ̀ ó máa bá tiẹ̀ lọ. Àwọn òbí ìyàwó sọ pé lá. Àwọn ò ní mọkọ méjì mọ ma àwọn. Àwọn ti mọ lágbájá, wọ́n dákọ rẹ̀. Mọ tàmọ̀dò, wọ́n dákọ ìyàwó náà. Wọ́n ní àwọn ó sì jọ lura wọn gbó. Ọmọ ni níbo ń bẹ̀? Òun sì kéré. Òun ò lè mú mọ́ra. Ìwọ ló wá padà dé, kí ni ń pọ́ lẹ́kùn? Ó tẹnu bọ̀rọ̀. Ó ní kì í sọ Ọlọ́run ló bóun sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná. Ó lóun rò ó, ṣùgbọ́n òun ò rò ó bó ṣe dé bá òun lásìkò yìí. Ṣé mọ̀ pé ngbà míì, àwọn nǹkan míì máa ń rí bíi òjìjí ni, tí reality rẹ̀ ò tí ì dé báàyàn. Àmọ́ torí ohun tí èèyàn ń fẹ́, tá a lè pè ní ìfẹ́kúfẹ̀ẹ́, kò ní jẹ́ kí o rí ohun tó yẹ kó o rí láti lè ṣe bó ṣe yẹ kó o ṣe àti ronú bó ṣe yẹ kí èèyàn ronú. Owó tó ti rí pẹ̀lú àwọn aráabí yìí, ọ̀rọ̀ tó rí pẹ̀lú wọn tó sì mọ̀ pé ọmọ kan náà ti ń bí rèé,
ọmọ yìí ló sì ní gbogbo ogun àtọrọ yìí ẹ ń bá sì ti wá fẹ òun ló jogún ọhún o òun ló wà ní ìṣàkóso èyí kan tí ń forí ti ẹ rò rè àwọn abala míì kò ronú lọ síbẹ̀ arábìnrin ní ọlọ́run kọ́ ló bóun sọ̀rọ̀ ní tóun rò rè àmọ́ ètí ń bẹnu ọ̀rọ̀ yìí òun ni wípé ẹ̀rù ń ba òun torí òun mọ̀ wípé òun ti ṣẹlẹ́dàá lágbájá òun sì mọ̀ wípé bóun bá gbé ìgbésẹ̀ tóun fẹ́ gbé yìí bóun ni ọlọ́run ò lè dáríji òun òun náà ló kó fẹnu ara rẹ̀ sọ àmọ́ káti ẹ̀ wá sọ wípé òun gbà pé nígbà àwọn ti jọ ṣègbéyàwó òun káwọn òjò máa bá lọ bẹ́ẹ̀ wọ́n ní bóun lòun ṣe wá fẹ́ ṣe tààrin tọkọtaya ẹ má jẹ́ ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó ti yé ẹ̀yìn àgbàlagbà bóun lòun ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀hún kí ni kóun ó ṣe kàbíyèsí ọlọ́run kí ni kóun ó ṣe ẹ̀rù ń ba òun torí pé òun mọ̀ wípé bóun bá gbé ìgbésẹ̀ láti sọ pé òun fẹ́ máa lọ sí ọkọ tóun fẹ́ lọ fẹ́ míì sóun lè ní ìsinmi ńbẹ̀ sóun lè ní ayọ̀ ńbẹ̀ sí ẹlẹ́dàá ọmọkùnrin yìí kò ní fìyà jẹ òun bó lọ́jọ́ ọ̀la òun ṣe fẹ́ rí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èmi ò tiẹ̀ wá bílé rè ó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ rántí ni pó tiẹ̀ yẹ ń bílé rè pé sáwọn kan ni wọ́n sọ gbogbo ilé fún ọ ni àbíwọ̀ ló lọ rò ó bẹ̀ àbáwọn òbí ẹ̀ wọ́n tún pè ọ́ jókòó torọ́rọ̀ tó ń sọ gan ń mú òtútù mọ́ èmi náà orí wípé ìgbésẹ̀ tóun fẹ́ gbé yóò mọ̀ lẹ́yìn àmọ́ tí ń bẹ ńlẹ̀ yìí ń kọ́ ọmọdé sì lòun 28 years bó lòun ó ṣe ṣe ìrìn àjò ti ọkọ tìyàwó ọ̀rọ̀ èso sí ni lẹ́nu ó buyọ̀ sí tọ́ ẹ̀yin alára wa láàrin ìṣẹ́jú díẹ̀ torí mo tún lébò míì tí mò ń lọ kí lẹ rò pa a lè ṣe lórí ọ̀rọ̀ arábìnrin yìí ná èmi ló wá bá báyìí o àti ìpè ìpàdé míì àmọ́ ọjọ́ tá a fún kó tó pé ló ti wá bá mi yìí kí lẹ rò pa a lè ṣe lórí ọ̀rọ̀ arábìnrin yìí o ọkọ tó fẹ́ yìí kò lè ṣe ó fẹ́ kọ́ lẹ̀ tẹ́lẹ̀ àmì ẹ̀rù ń bà á torí ọ̀nà tí ìgbésẹ̀ ọ̀hún rìn àti bọ́rọ̀ ṣe jẹ́ ó wá wò ó pé bóun bá sọ pé òun lọ olólùfẹ́ gan ò ní dáríji òun torí pé òun ti pa àwọn kan lẹ́kún káì mo ní ó yí ọ bẹ́ẹ̀ ó mọ̀ pé ó pa àwọn kan lẹ́kún ó lóun ti pa àwọn kan lẹ́kún ó ní àmọ́ báwo ni kóun ó ṣe ṣẹlẹ̀ yìí.
tọ ẹ̀yin alára wa ẹ rí pé ọ̀rọ̀ ń so sí ni lẹ́nu ó boyọ̀ sí àwọn tí wọ́n bá wa dá sọ̀rọ̀ tẹ̀yẹ lálẹ̀ yìí ó lágbára pọ̀ sáwà sọ wípé ẹ̀ńtẹ́rù ń bàbá yìí tó sì wò pọ́lọ́hùn ní dáríjò òun kó mọ lọ bẹ́ẹ̀ bó ṣe sọ ni àbẹ́ yìí ti ń sọ ní kejì yìí sáwà sọ pé òun náà tọ́rọ̀ ni níbo làwa fẹ́ sọ̀rọ̀ yìí kà báyìí o 0916 893 1000 0916 893 1000 mo n bo na ka to ma gbe pe

0: ogun ọ̀nà pàtó ìṣẹ́ jọ ìbẹ̀rù.
1: Ha àgbẹ̀ yẹn rárá. Ojú òpó yìí ó lágbára lálẹ̀ yìí. Àwọn èèyàn pọ̀ ń bẹ̀ kàn kọlura àwọn náà ni. Hello, ma.
2: Ẹ̀kalẹ́
1: ma o. Kí wọ́n sọ pọ́kùnrin yẹn ṣe kíni?
2: Hello.
1: Ẹ̀kalẹ́ o.
2: Ẹ̀kalẹ́. Ẹ̀jìnà John láti Àpáta.
1: Ẹ ṣeun.
2: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí ọkùnrin yẹn ọmọkùnrin ẹ̀rọ lè ṣe. Wọ́n máa ní láti àjọpọ̀ mọ́ tó dà Jòhálè wá lè jọ sọ̀rọ̀ ẹjọ́ kan fún ìgbè lórí.
1: Ẹ ṣeun. Bàbá ni tanra wa. Ọ̀rọ̀ yìí ó ní agbára púpọ̀.
3: Rògbòdìyàn ayé.
1: Ẹni tó kàn òun ló mọ̀. Arábìnrin tá à ń sọ yìí ó ti mọ àṣìṣe rẹ̀ láṣìṣe báyìí, ó sì ń sọkún ní kíkankíkan wípé bóun bá sọ wípé lásìkò yìí òun ò ṣe mọ́, bó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ àti lódodo ohun tóun sọ lọ́jọ́ sí pé Ọlọ́run ló bóun sọ̀rọ̀, Ọlọ́run kọ́. Ọ̀tọ̀ ní nǹkan tóun rò báyìí òun ó ṣe dá lòun rò, àmọ́ ibi ọ̀rọ̀ fì sí òun ò mọ̀ pé báyìí ni yóò ṣe rí lára òun. Reality ó ti wá dawn on her báyìí. Ohun tí wọ́n ń béèrè báyìí ni pé káti ẹ̀ wá sọ pé òun ti á gbà, òun ò tí ẹ̀ wo bọ́kọ òun ṣe rí mọ́ báyìí pé ó ní ìpèníjà. Òun ti gbà, òun sì fẹ́ bẹ́ẹ̀. ama bo ni ti tokotaya kasumara wa kabara wa ni idapo bi tokotaya tare isi isokuta toko un ko se lori ofe re lati le se se bo un o se wa ma lo re ti o si si pe kini kun o se to eyin alara wa gbogbo eyin ti e ba wa dasi e seun ojo ni tiyin gbogbo eyin te n gbiyanju lati pe wole e seun ojo ni tiyin a ni le gbe ipe kankan mo labala ti beun amo oro yi yo pada sibi to yo pada si na ni ijoko si tun waye lori re e wa mo ba wa fi emi ba eto yi bo tori pe kene e dakun eto ko to dariwo lojo meta yi gbogbo awon omo ti eti se gbe yawo lokun lobin e dakun e je won mo gbe to yi o tora won oro titi en benle bayi oro igbeyawo on lo poju nbe oni agbara lopolopo to bi on se jenu labala ti beun oye je ke n tun bo se abala yi to ku ka to ma lole

ẹ jẹ́ kí n sáré họ lẹ́bà bá torí ìjọba àkókò. Ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú àwọn èèyàn wa tó rí kó yọ ni. Lórí ètò yìí níbi ọ̀sẹ̀ bí mélòó sẹ́yìn apariwo rẹ̀. Nígbà tádùn àwa sì gbà ká mọ́ wàá dàbí àkọ́kọ́ àfìbí solóore. Ẹlẹ́ẹ̀kejì apariwo nǹkan nígbà tí ọ̀rọ̀ ń wá já sọpẹ́ tán àwa pẹ̀nú mọ́ ayé sì pẹ́ túmọ̀ nǹkan fún èèyàn. Ìsìn ni ó di pé bóyá nítorí báyìí wọ́n ṣe ń ṣe bóyá wọ́n fẹ́ ba àwọn kan jẹ́ ni wọ́n fẹ́ ṣe gbá kan ni wọ́n sì ní mọ̀ wípé àwo orí tẹni kankan rò ọ̀rọ̀ àwọn èèyàn ìdẹ̀rùn àwọn èèyàn ìrọ̀rùn àwọn èèyàn olóje àwa lógún lórí ètò yìí tọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ọ̀pẹ́ fún Ọlọ́run o, Ọlọ́run tá a ké pè tó sì gbọ́ àdúrà wa ó kàn wá jura wa lọ. Ẹ ti mọ̀ wípé nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ní kéèyàn ó sọ nígun tiwa bá a ṣe ń gbàdúà náà là ń gbégbèsẹ̀. Àwa kan ti ẹ̀sọ́ di ojúṣe pé àníṣẹ́ ojoojúmọ́ a gbọ́dọ̀ kékeré Ọlọ́run lórí ọ̀rọ̀ àwọn èèyàn yìí. Ẹ̀rọ abiamọ bà mí o gbà mo rí àwọn ọmọ léńje léńje tí wọ́n kó wọnú igbó ìbẹ̀rù. Ẹ mọ̀ pé lórí ètò yìí náà mo ti pè ní aginjù ìbẹ̀rù níbi wọ́n kó àwọn ọmọ lọ. Nígbà tí màmá tó jẹ́ príncípà lára àwọn tí wọ́n jíde yìí Mrs. Alamu nígbà màmá náà bẹ̀rẹ̀ sí tẹnubọ̀rọ̀ ohun tójú wọn rí àṣé bá a ṣe ń rò àṣé bẹ́ẹ̀ náà lórí. Wọ́n nígbà míì wọn ó sì na àwọn ọmọ wọn ó tó wá fi nǹkan dín lẹ́nu pé wọn àjọdọ̀ pariwo síta wọn lójú àwọn ọmọ rí tó kábíyèsí Ọlọ́run. Wọ́n mọ̀ nàró àwọn ọmọ kéékèèké bá nǹkan tó wá máa da nǹkan bọ̀ wọ́n lẹ́nu pé ìṣóònú ẹ̀kú ni wà mú mọ́ra ni o a mọ̀ nà yín ẹ̀ gbọ́dọ̀ ké kábíyèsí Ọlọ́run. Jẹ́ rí pé ọ̀rọ̀ ọ̀hún ó tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ. Bákan náà a kí gbogbo àwọn aláṣẹ látòkè désàlẹ̀ látòrí ààrẹ wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá ẹ̀ṣẹ́ o ẹ kú o iṣẹ́ takuntakun. A kíyìn gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá tó jẹ́ wípé àwọn gan lọ̀rọ̀ kàn jù. Mo fẹ́ nígbàgbọ́ wípé láti ìgbà tọ́rọ̀ ń ti ṣẹlẹ̀ gómìnà lójú oorun wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ ni Ọlọ́run lọ bí kan bó bá padà dé òní bá ń bẹ̀. Jọ́kàn mo wo àwòrán gómìnà bàbá mọ̀ tí ń rù ṣe lórí ọ̀rọ̀ yìí àbómìí àmọ́ ń gbà wọ́n káwọn ọmọdé mo rí ayọ̀ lójú gómìnà tọ́ ẹ ṣeun o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tọ́ ìgbà tiyín náà tó kù tẹ́lò lórí àpẹẹrẹ gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ yóò tù wá lára o. Irú àwọn ìṣẹ̀lẹ̀ burúkú báyìí àní gbúrò rẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo ti kí ààrẹ wa bàbá olóríire bàbá gan lọ̀rọ̀ ẹ kànjú ààrẹ káàfàchà fún gbogbo Nàìjíríà. Bákan náà gbogbo ẹ̀yìn ikọ̀ ológun pátápátá ẹ̀kú ìfọmọnìyàn ṣe Ọlọ́run á mọ̀ fún yín ṣe o àwọn tí wọ́n sì ṣubú lójú ìjà náà tọ́ Ọlọ́run ọba òkè báwa tu àwọn èèyàn wọn báwa tù wọ́n nú kò sí àdúrà méjì míì ta lè ṣe mọ́ jò wípé àwọn èèyàn wọn tí wọ́n fi sílẹ̀
Ọlọ́run kó bá wa tù wọ́n nínú. A wà ní gbàgbé o. Àwọn tí wọ́n kó lọ àmọ́ tí wọ́n padà wá. Kai. Màmá kan ti ń bẹ ìjó ìyọ̀ gbọ́ pé wọ́n ti tú àwọn èèyàn wọn sílẹ̀. Láì mọ̀ wípé ọkọ tòun ò padà dé. Màmá yìí sọ̀rọ̀. Wọ́n ní Sunday àkọ́kọ́ nínú oṣù èyí tí a wà yìí ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yanjú arákùnrin ọ̀hún. Deacon ni wọ́n mọ́ ń pè é. Ìyàwó rẹ̀ gbà ló gbàjókè bá lọ sórí ìkànnì wa West Television. Ẹ rí ń bẹ́ẹ̀ láwọn ìròyìn àsìkò tá à ń gbé jáde. Màmá yìí ló tiẹ̀ ti kọ́kọ́ ké sí ìjọba àtàwọn tọ́rọ̀ kan. Ẹ dákun, àwọn ò lè sún, ojoojúmọ́ làwọn ọmọ ń béèrè bàbá wọn. Ẹ dákun, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ẹ fún wọn. Ẹ dákun, ẹ ṣàánú àwọn. Nígbà màmá yìí sì tún gbọ́ pé wọ́n ti dé. Ó pẹ́ bí ó kárájọ ni wọ́n ń kọrin ọpẹ́. Láì mọ̀ wípé ọkọ rẹ̀ ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ọlọ́run ò pa òkè kó bá wa tù wọ́n nù o. Àtàwọn tó jẹ́ pé lọ́jọ́ yìí gangan ni wọ́n ti mú wọn balẹ̀. Àti àwọn tó jẹ́ wípé nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún lágbèdè méjì ò ní wọ́n mú wọn lọ. Àmọ́ bí tí mo wá ń bọ̀ rèé, a ti ń dúpẹ́ àti ń ké Ọlọ́run. Màá fẹ́ bẹ gbogbo ẹ̀yìn ìjọba wa látòkè désàlẹ̀. Ẹ dákun, ẹ bá wa fìfẹ́ lò. Ẹ mọ̀ jà sọ̀rọ̀ ẹ ṣe pé bó o bá o pa, bó o sì bá bú lẹ́sẹ̀. Ẹ mọ̀ jà sọ̀rọ̀ ìṣèjọba di kókó jàbele oníkálukú ní ṣe tiẹ̀. Ẹ mọ̀já sọ ilẹ̀ yìí di ẹ̀rù fún àwọn tí ń gbé orílẹ̀. Ẹ dákun, kẹ́ẹ̀sì wa mọ̀ rántí ò wípé gbogbo ohun tá a bá ṣe láyé ọjọ́ kan ń bọ̀ o tá a ṣe ìṣirò. Àwọn kan wọ́n ti wá wọ́n ti lọ o. Olóhun tá à ń sọ nípa wọn o. Àwọn míì à ń bi Ọlọ́run ni pé bó bá ṣe é ṣe kọ́lọ́run ó tún bá wa dá wọn padà wá. Àwọn kan sì rèé, ẹ̀bẹ̀ ni wípé ká mọ̀ tiẹ̀ gbúròrò wọn mọ́. Ẹ wá mọ̀ bíra yín léèrè wípé orin wo lẹ fẹ́ ká yóò kọ kìyín nígbà tẹ́ ẹ bá lọ tán. Ayé yìí kò sí àwáyé mọ́ lọ. Gbogbo wa làá fàyé lẹ̀ bó bá tásìkò. Àmọ́ kí láàmọ́ sọ lẹ́yìn tiwa. Ẹ̀yin alágbára ayé ẹ̀ ṣe jẹ́jẹ́ ò ẹ̀ ṣe pẹ̀lẹ́. Àwọn tí wọ́n jayé láyé lánàá dà, wọ́n ti kú o, wọ́n ti lọ o. Tọ́, ètò kó tó dariwo ni o. Torí bàbá ti rohun tó kan ọmọnìyàn. Àwọn ò ní ṣe bí aláìgbọ́. Ó di dandan ká bẹnu lò ó. Ó di dandan ká sọ̀rọ̀ nípa rẹ̀. Ó di dandan ká wí o. Tọ́, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wá sọ̀rọ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí àwọn ti ẹ̀fẹ́ mọ̀ bí kú ṣe pá bí ọ̀bẹ ṣe kún. Àwọn ó sì wá ké sí àwọn tí ojú wọn rí núròdì dáadáa. Kírú ìṣẹ̀lẹ̀ báyìí ó mọ̀ bá ṣe ṣẹlẹ̀ mọ́. Àwọn kan ni wọ́n wí rè. Àwọn kan nírú ọ̀rọ̀ wo lè yìí. Àwọn èèyàn ti wá bẹ̀rẹ̀ sí ní tagbólóhùn síra wọn wípé
sa le dan kan ara wa se ni ewo tun lo la abroma lo pe awon ara ata awon kan ni eje won pe won abi eni kankan te fi pamọ ni abi eyin na lowo nbe ni ah ah eyin beyin o ba je kini kan ara oni ma fu se ti je fufu lara fi nfu yin ni e ti moro wa Nigeria koro yi me ti bele ni a ti ma tagbolohun sira wa bi mo nbo na nu ko si isokan mo enu wa o ko mo ife o si mo bo ni ro awon kan bayi bi o ni se ni ma sele lawojo wa oro ti di konko jabele oni kaloko ni se ti e eja wa ife ri o kada ife pada saarin wa ife on la kojo ofin to o ye je won ma lo le lale eto ni a ma be o be ni be so ateleshe a be na wo inu mi ntun lale eto ni ah fanan gbogbo gba mo wo awon ti won kode mama alamu tisha ti won ma nfi o na Mrs. Rachel ni mo nso won o igba mi na won o gbo na sori foran ipe re awo na wa so tenu e pelu omo re tin gbe daniel igba won wa lodo gomina bi aya ijeta yin lojo monday ti won joko o gbo omo re maya tai ni omo ohun wo ipe ah omo re ojo omo e na ti ri to ninu igbe ibero mo n gbe omo na ngba mi o pon seyin igba mi yo gbe dani won ni o gbe dani won gbe bon si han leti omo n sun fanfanfan ninu heshi ka be si olohun to ina mi dun po ina mi dun pe gbogbo la kakawa adua ta gba ko ja sasan to olohun oba oke e seun o eyin fe pe mi leyin eto yi boye eyin na ni nkan kan te fi aba yin da si ko to foju po koro won o to dariwo number te pe mi si re 080 58 81 6462 080 58 81 6462 number to ja sojo temino boya yin na lawon kankan te nla koja awo embe nle e si fe koro won o foju po e dakun e tete pe wa won fe to yin dun yen won fowo lagba yin loju e pe number ta fi si town to a mo be wo obe ni nbe su ateleshe abena wo a nlo loni o a tun pada bo njo mejo lasi olodumare awa la mo wa yin la mo ba a fi yin nu banuje o awa ni ba yin nu banuje lasi olodumare alaboyun le won mo bi were awon agan won mo to wa alaboso a ni ro ngbe sonu bi o se bi omo loruko gugu awon ta jo mu eto yi wa se ti gbo yin latori awon alase ikanni yi Henry Osekie oni olowo button ne fun sa ta waye lajo sise ohun omo ya adua yin na ni o aro gbolohun bi eni ro goolu olugbe mi go motoso lo ko temi yo radio apostle bemi ba ti dide o di ago mejila ka to kiyin pe o daaro eya mo yin ko nbe atun lawon eto eyi ta mo gbo alawon orin eyi ta mo fun yin awon orin agbo sun ti mu keyan keyan lala ogo awon orin ti o mo tu yin lara te gbo sun ni o e mo yi ko nbe o o di ago mejila ka to mo dagbere funra wa bo daaro ta se tun ma pada ma bo wa bayin lago marun idaji bo ba to ti di loro ola lase olodumare to titi di asiko ohun orun ayo lasun o ire o dabo